0: ẹ tó dé ayé ló sọ bẹ́ẹ̀, má fẹ́ràn ayé, má fẹ́ràn tó wà bẹ́ẹ̀, ó dà síbí, ó dà tọ̀hún, ó wá wà ní gbogbo ọ̀nà láti dà bẹ́ẹ̀. Jẹ́ kí Ọlọ́run sọ ẹ dà, ó tó fẹ́ fọ ẹ dà, ó wà lọ́wọ́, Ọlọ́run ràn wọ́n sọ ayé lásán. Ìbá ń dá kó o fara balẹ̀ kí o gbọ́ wòlú Ọlọ́run ẹlẹ́dàá rẹ̀ gbọ́. Ó ní ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn, ó ní ìrè ńlá. Ọlọ́run mo tó fẹ́ fi ó ṣe. Ṣùgbọ́n wọn náà sá fẹ́ dà nǹkan, ó fẹ́ dà nǹkan. Sàtánì ló fi ọ̀rọ̀ burúkú sí ọlọ́kàn. Tó náà ní àkókò àánú yìí gbà nú Ọlọ́run tó lọ́ fi lọ. Má ṣe fẹ́ràn ayé o, má ṣe fẹ́ràn ayé o, yà kúrò níbẹ̀. Ṣe ohun tí Ọlọ́run pa láti fún ọ. Gbọ́ Olúwa ní àkókò yìí kí o sì fa balẹ̀ láti gbọ́ tiẹ̀. Olúwa ràn ẹ́ lọ́wọ́. Má ṣe gba ẹ̀tàn gbọ́ o, ẹ̀tàn ó ti kúnnú ayé. Máa bọ̀, máa bọ̀, máa bọ̀, èmi ni, èmi ni. Ọlọ́run ní jẹ́ èmi ni, èèyàn kan ní jẹ́ èmi ni o. Sọ̀rọ̀ ẹ̀ dáadáa. Gbọ́ àgbọ̀ yé jẹ́ kí iyè rẹ sí. Máa gbàdúrà pé Olúwa sí mi níye. Olúwa kò là mí lóye. Mo gbà ní àdúrà ọ̀rọ̀ tó gbọ́ láàárọ̀ yìí, o ní gbọ́ lásán. Ó ní ọlọ́run rẹ̀. Ó gbà kó ní ìparun. Mo gbà ní àdúrà ìparun ọjọ́ ìkẹyìn kò ní jẹ́ tiẹ̀. Ìbánjẹ́ ọjọ́ ìkẹyìn kò ní jẹ́ tiẹ̀. Ohun tí ó mú ọ jẹ̀bi fún àwọn tó gbọ́ yìí kó kú ọ̀nà ayé ẹ. Èwo àtẹ́bí àtàlẹ́ ẹ lórúkọ Jésù Kristì, Ọlọ́run yóò gbà ẹ́ lágbàtọ́. Ògùn Ọlọ́run bí ẹnu ayé yín, èrèdí abájọ tí Ọlọ́run fẹ́ràn wá sí ayé yóò mú wá sí àwùjọ. Mo gbà ní àdúrà ní orúkọ ti Jésù Kristì, Olúwa wa. Amen.
1: Ìwàásùn tí ẹ gbọ́ tán yìí, ó wá láti ẹnu bàbá wa, ìránṣẹ́ Ọlọ́run alààyè, Reverend Jill Ogundare JP, ti ilé-iṣẹ́ ìránṣẹ́ God's World Harvest Tabernacle, Plot 10, Block 5, Ọlọ́run Ṣògo Quarters, Alexander Area, Àpáta Ìbàdàn. A rọ̀ yín kí ẹ pàdé wa ní àkókò kan náà ní ọjọ́ mẹ́jọ. Ẹ lè kàn sí bàbá wa lórí àwọn nọ́mbà wọ̀nyí: 08038549251 tàbí 08060914503 tàbí 08079961008. Jésù Lolúwa.

0: West Radio 89.3 FM on Gagoma.
1: Inú mi dùn láti rí pé mò ń gbọ́ West Radio 89.3 FM. A sì wò mí kí gbogbo ènìyàn pátápátá kẹ́ farabalẹ̀ láti máa gbọ́. Nípa gbígbọ́ àwọn prógráàmù yìí, ẹ ó dẹni. Àmì.

yẹ Ọlọ́run kí ó dìde, kí a sì tú àwọn ọ̀tá rẹ̀ ká. Kí àwọn tí ó kórìíra rẹ̀ pẹ̀lú, kí wọn kí ó sá lọ kúrò ní iwájú rẹ̀. Bí ìfẹ́ ti fẹ́ lọ, bẹ́ẹ̀ ni kí ó fẹ́ wọn lọ. Bí ìdá ti ń yọ́ ní iwájú iná, bẹ́ẹ̀ ni kí ènìyàn búburú kí ó ṣègbé níwájú Ọlọ́run. Ṣùgbọ́n jẹ́ kí inú àwọn olódodo kí ó dùn, kí wọn kí ó yọ̀ níwájú Ọlọ́run. Nítòótọ́, kí wọn kí ó yọ̀ gidigidi. Ẹ kọrin sí Ọlọ́run, ẹ kọrin ìyìn sí orúkọ rẹ̀. Ẹ la ọ̀nà fún ẹni tí ń ré kọjá ní aginjù nípa já orúkọ rẹ̀, kí ẹ sì máa yọ̀ níwájú rẹ̀. Bàbá àwọn aláìní bàbá àti onídàájọ́ àwọn opó ni Ọlọ́run ní ibùjókòó rẹ̀ mímọ́. Ọlọ́run mú ẹni òfo jókòó nínú ilé. Ó mú àwọn tí a dè ní ẹ̀wọ̀n jáde wá sí ìrora. Ṣùgbọ́n àwọn ọlọ́tẹ̀ ní ń gbénú ilẹ̀ gbígbẹ. Ọlọ́run ní ìgbà tí wọ́n jáde lọ ní iwájú àwọn ènìyàn rẹ̀. Ní ìgbà tí wọ́n rìn lọ láàrin aginjù, ilẹ̀ mìn. Ọ̀run bọ́ sílẹ̀ níwájú Ọlọ́run. Àní Sinai ti kára rẹ̀ mìn níwájú Ọlọ́run, Ọlọ́run Ísírẹ́lì. Ọlọ́run, ìwọ ni ó rán ọ̀pọ̀lọpọ̀ òjò sí ilẹ̀ ìní rẹ̀ nígbà tí ó rẹ̀ tán. Ìwọ tù lára. Ìjọ ènìyàn rẹ ni ó tẹ̀dó sínú rẹ̀. Ìwọ Ọlọ́run nínú orí rẹ ni ó ti pèsè fún àwọn tálákà. Olúwa ti sọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ sì ni ogun àwọn ẹni tí ń fi ayọ̀ ròyìn rẹ̀. Àwọn ọba àwọn ẹgbẹ́ ogun sá, wọ́n sá lọ. Obìnrin tí ó sì jókòó ní ilé ní ìpín ìkógun náà. Nígbà tí ẹ̀yìn dùbúlẹ̀ láàrin agbo ẹran, nígbà náà ni ẹ̀yìn ó dàbí ìyẹ́ àdàbà tí a bò ní fàdákà àti ìyẹ́ rẹ̀ pẹ̀lú wúrà pupa.

nígbà tí Olódùmarè tú àwọn ọba tí ó tú àwọn ọba ká nínú rẹ̀, ó dàbí òjò dídè ní Salmoni. Òkè Ọlọ́run ni òkè Báṣánì. Òkè tí ó ní orí púpọ̀ ni òkè Báṣánì. Èéṣe tí ẹ̀yin fi ìlara wò ẹ̀yin òkè. Òkè náà tí Ọlọ́run fẹ́ láti máa gbé ní tòótọ́, Olúwa yóò máa gbé ibẹ̀ láíláì. Àìníye ni kẹ̀kẹ́ ogun Ọlọ́run, àní ẹgbẹ̀rún àti ẹgbẹgbẹ̀rún. Olúwa ń bẹ láàrin wọn ní Sinai ní ibi mímọ́ nì. Ìwọ́ ti gòkè sí ibi gíga. Ìwọ́ ti di ìgbèkùn ní ìgbèkùn lọ. Ìwọ́ ti gba ẹ̀bùn fún ènìyàn ní tòótọ́ fún àwọn ọlọ́tẹ̀ pẹ̀lú. Fi Olúwa Ọlọ́run kí ó lè máa bá wọn gbé. Ó lò bùkún ní Olúwa. Ẹni tí ó ń bá wa gbé ẹrù wa lójoojúmọ̀, Ọlọ́run ni ìgbàlà wà. Ẹni tí ń ṣe Ọlọ́run wa ni Ọlọ́run ìgbàlà. Àti lọ́wọ́ Jehova Olúwa. Ni a mú wá lọ́wọ́ ikú wà. Nítorí Ọlọ́run yóò forí àwọn ọ̀tá rẹ̀ àti agbárí onírun tí irú ẹni tí ń rìn síbẹ̀ nínú ẹ̀ṣẹ́ rẹ̀. Olúwa wí pé, èmi ò tún mú padà láti Báṣánì wá. Èmi ò tún mú wọn padà láti ìbú òkun wá. Kí ẹsẹ̀ rẹ̀ kí ó lè pọ́n nínú ẹ̀jẹ̀. Ìyẹn táwọn ọ̀tá rẹ̀ àti ahọ́n àwọn ajá rẹ̀ nínú rẹ̀ náà. Wọ́n ti rí ìrìn rẹ̀. Ọlọ́run, àní ìrìn Ọlọ́run mi, ọba mi nínú ibi mímọ́ nì. Àwọn akọrin lọ níwájú. Àwọn olóhùn èlò orin kẹ́yìn láàrin àwọn ọmọbìnrin tí wọ́n ń lu ìlù. Ẹ fi ìbùkún fún Ọlọ́run ní ẹgbẹgbẹ́. Àní fún Olúwa ẹ̀yin tí ó ti orísun Ísírẹ́lì wá. Níbẹ̀ ni Bẹ́ńjámínì kékeré wà pẹ̀lú olórí wọn. Àwọn ọmọ aládé Júdà pẹ̀lú àwọn ìgbìmọ̀ wọn. Àwọn ọmọ aládé Sébúlóní àti àwọn ọmọ aládé Naftali. Ọlọ́run rẹ ti pàṣẹ agbára rẹ̀. Ọlọ́run fi ẹsẹ̀ èyí tí ó ti ṣẹ̀ fún wa múlẹ̀. Nítorí tẹ́ḿpìlì rẹ̀ ní Jerusalemu ni àwọn ọba yóò máa mú ọrẹ fún ọ wá. Bá àwọn ẹranko èṣù wí, ọ̀pọ̀lọpọ̀ àwọn akọ màálù pẹ̀lú àwọn ọmọ màálù ènìyàn títí olúkúlùkù yóò fi forí balẹ̀ pẹ̀lú ìwọn fàdákà tú àwọn ènìyàn tí ń ṣe inú dídùn sí ogun ká. Àwọn ọmọ aládé yóò ti Egypt jáde wá. Nísinsìnyí ní Ethiopia yóò nawọ́ rẹ̀ sí Ọlọ́run. Ẹ kọrin sí Ọlọ́run, ẹ̀yin ìjọba ayé, ẹ kọrin ìyìn sí Olúwa, sí ẹni tí ń gùn. Ẹni tí ń gun àti ọ̀run dí ọ̀run àtijọ́, wo ó fọ́run rẹ̀, èyí náà ni ohun ńlá. Ẹ jẹ́wọ́ agbára fún Ọlọ́run, ọ̀lànlá rẹ̀ wà lórí Ísírẹ́lì, àti agbára rẹ̀ ń bẹ ní àwọsánmọ̀. Ọlọ́run, ìwọ ní ẹ̀rù láti ibi mímọ́ rẹ wọn ni wá. Ọlọ́run Ísírẹ́lì ni òun tí ń fi ìlera àti agbára fún àwọn ènìyàn rẹ̀. Olùbùkún ni Ọlọ́run. Ògo ni fún bàbá àti fún ọmọ àti fún ẹ̀mí mímọ́ bí ó ti wà ní àtètè kọ́ṣe. Ó ń bẹ nísinsìnyí bẹ́ẹ̀ ni ó sì mọ rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun. Ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára. Ẹni mímọ́ Ísírẹ́lì. Ẹni ayérayé. Òbèrè kí ti ají pọjọ́ kúdà yágbó yájú ọkùnrin ogun. Ọba lánàá, ọba lónìí, ọba títí ọjọ́ ayé. Gbanigbani tí ayé ń sáyà. Ọlọ́run àwọn Ọlọ́run.

ẹni mímọ Ísírẹ́lì àpáta ìgbàláwà níwájú ẹni tí gbogbo ayé yóò fò lọ sí iwájú rẹ̀ láti lọ rè é jábọ̀ gbogbo ohun tó gbénú ara ṣe. Àrí ìrú àlá gbanigbani tí ayé ń sáyá. Ọlọ́run Ọlọ́run Ọlọ́run wà, Olúwa Olúwa Olúwa wa, orúkọ rẹ ti ní ètò ní gbogbo ayé àti gbogbo ilẹ̀ kílẹ̀. Lẹ́yìn rẹ Ọlọ́run ìwọ náà ni, torí wípé kò sí ẹlòmíràn ta lè fi wí ọ tàbí ta lè fi ṣàkàwé rẹ. Ìwọ náà ni olùbùkún, ìwọ náà ni olùpèsè, ìwọ náà ni olùdáǹdè, ìwọ náà lolùgbé orí wa sókè, ìwọ náà ni yágbó yájù, ìwọ yìí náà ni Ọlọ́run wa. Ju gbogbo rẹ̀ lọ lówùúrọ̀ yìí, a sọ wípé o ṣe o.

ṣe gbogbo ohun tó sì kàn tó ń jáde lẹ́nu wa náà ni wípé ó mọ̀ ṣe torí pé a rí àánú gbà. Ìbámu ṣe ìwọ tó ń ṣàánú fún wa ni. Ìbámu ṣe ìwọ tó ń dáàbò rẹ bò wá ni. Ìbámu ṣe ìwọ tó ń pa wá mọ́ ni. Ìbámu ṣe ìwọ tó ń gbé wa lórí sókè. Ìbámu ṣe ìwọ tó ń kàn mọ̀ ṣàánú fún wa ni. Kí làbámu sọ? Kí làbámu wí? Kí làbámu ṣe? Níbo làbá wà?

Àwa tí a wá rí àánú gbà yẹn náà ni mò ń kí lówùúrọ̀ yìí. Wípé ẹ kú ojúmọ́ o. Ẹ káàárọ̀ o. Ọdẹ ọ̀dàn bí ara ò le bí. Ṣàlàáfíà lẹwà bí èmi náà ti ṣe wà láàárọ̀ tòní. Mo kí yín lórúkọ alága àti ìgbìmọ̀ tí ń darí ìkànnì yìí. Lórúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan. Lórúkọ amojú ẹ̀rọ fún sáà tàwà yìí. Sam Adélérè lọ́wọ́ Bọ́tìnì. Fún ti àárọ̀ tòní. O ní ọmọ gbé sókè tí ọmọ gbé sílẹ̀. Táàfin mọ láǹfààní àti gbọ́ra wa ketekete. Látinú kúló. Ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́. 89.3 FM. Adé Dàmọ́lá olóyèdè ọmọ bàbá olómiyè yín náà ni. Èmi ni ọmọ bàbá olómiyè. Kí n pè kú ojúmọ́. Ẹ káàárọ̀. A kú àmójúbọ̀ ọjọ́ ìsinmi mẹ́rin. Ọjọ́ ìsinmi àtayọ̀. Àmú sì ti ṣàwọn. Ok, ẹjẹ́ àwò báyìí. Ẹjẹ́ á lọ sínú orin àkọ́kọ́ láti ní ìwé orin yẹn rere tí mo mú wá láàárọ̀ tòní. Orin láti ní ìwé orin yẹn rere fún gbogbo àwọn tí wọ́n ti mọ bá a ṣe máa ń ṣe. Bí orin láti ní ìwé orin yẹn rere ló máa ń ṣáájú. Ẹjẹ́ á lọ.

ẹ káàbọ̀ padà láti rin ní ìwé àkọ́kọ́ yẹn. Mímọ́ mímọ́ mímọ́ Olódùmarè ní kùtùkùtù nìwọ ó gbọ́ orin wa. Ǹjẹ́ ẹ tiẹ̀ ti kọ orin yẹn? Orin tẹ́ ẹ fẹ́ kó gbọ́ ṣẹ̀ ti kọ́. Mímọ́ mímọ́ mímọ́ oníyọnú jùlọ, ẹni tó níyọnú jùlọ. Bí abiamọ́ ti lè lóhun ṣe ìyọnú sí ọmọ tó bí tó, ìyọnú rẹ ò tó ti Olúwa Ọlọ́run Olódùmarè. Ẹgbẹ́ ìgbéléwọ̀n ìyọnú abiamọ́ ẹja gbé lórí ara wọn. Ẹ rí pé abiamọ́ tún ní ìyọnú jura wọn lọ. Àbí bẹ́ẹ̀ kọ́, a rí àwọn mọ̀mọ́ tó jẹ́ wípé lóòótọ́ lóòótọ́ àwọn ní àbí ọmọ àwọn náà tẹ̀tẹ̀ sí lójú, ṣùgbọ́n ṣe bínú ayé yìí náà láwa tá à ń rí oríṣiríṣi. Ẹ wá gbé tàwọn yòó kó àwọn tí wọ́n tún ẹ gbé tàwọn tó ṣèyọnú sí ọmọ inú wọn, abiamọ́ tó ṣèyọnú. Ẹ já wá wo bí ìyọnú yẹn ṣe tó. Abiamọ́ ni ẹ rí ẹni tí ó ní ìpèníjà ọpọlọ. Tí wọ́n bá fẹ́ gba ọmọ lọ́wọ́ rẹ̀ gan-an, ẹ wo irú ìlàkọjá tí àwọn tí wọ́n máa ń ṣe irú iṣẹ́ bẹ̀ tí wọ́n máa ń gbà ó pé láti lè dáàbò bo ọmọ yìí. Ẹ wo irú stress tí wọ́n máa ń go through nígbà tí irú ẹni yẹn tí ó bá mọ̀ wò pé ọmọ òun leléyìí ẹ lè tọ́jú ẹ̀ bí mo ṣe fẹ́ tọ́jú ẹ̀. Ṣùgbọ́n nínú ìyọnú ti Ọlọ́run ó jù bẹ́ẹ̀ lọ. Ìwé mímọ́ sọ níbì kan wípé ta ni nínú yín tí ọmọ rẹ̀ yóò bèrè àkàrà, tí yóò wá gbé ejò àbí àkeèkè àbí ìjà lọ, ẹ fún mi láwọn míì, tí yóò wá gbélé lọ́wọ́ àbí asín, tí yóò wá gbélé lọ́wọ́ wípé àkàrà ló bèrè ṣùgbọ́n èmi o ẹ̀yin tí màá gbélé ọ lọ́wọ́ leléyìí. Ó ní bí ẹ̀yin tí ẹ jẹ́ bàbá nínú ayé bá mọ bí a ti ṣe léyìí, mélòó mélòó ni bàbá yín ti ń bẹ ní ọ̀run? How much more ni bàbá wa tó ń bẹ ní ọ̀run? Bẹ́yìn tẹ́ ẹ wà nínú ayé tẹ́ ẹ kálá tẹ́ ẹ dájú. Ṣé gbígbà kan ni a máa ń téèyàn bá jẹun tí ò tọ́mọ bá jẹun tí òye? Mo rántí ìgbà tí mò ń dàgbà bọ̀, kí ìyá mi tó jẹun ni èmi yóò ti jẹun, kó sì tó jẹun yóò tún béèrè ṣé mo ti yó. Yóò béèrè pé Dàmọ́láṣó ti yó ti má ní rárá, yóò tún bù sí. Òun ò sì tí jẹun o. Òun ò sì tí fi nǹkan kan kẹnu. A lè lọ ìpàdé àdúà ká gbàwẹ̀ lọ́dọ̀ aago mẹ́ta ọ̀sán nígbà bá dé tá a fẹ́ bírèkì. Ṣó ti yó rárá? Nínú ilé tó yẹ kó jẹ yóò tún bù sí. Nígbà bá wá ní ẹ̀hẹ́n tí mo wá ranjú. Nígbà lòun ó tó jẹun. Bí ẹ̀yin bàbá ìyá bá mọ bí a ti ń ṣèyí nípa pé à ń ṣe ìyọnú sí ọmọ, mélòó mélòó ni bàbá yín ti ń bẹ ní ọ̀run? Olórin yẹn sọ wípé oníyọnú jùlọ ológun mẹ́ta Láí Olùbùkún. Mi ò fẹ́ pẹ́ nù àwọn ìwé irin tó lórin mẹ́ta mo kó wá láàárọ̀. Mi ò lọ ọjọ́ ìsinmi àtayọ̀ mọ́. Mi ò lọ torí àsìkò. Ẹ jẹ́ ń lọ sínú orin kejì tí mo mú wánú ìwé orin yìí rere fún ti àárọ̀ tòní ká tó máa tẹ̀sọ́wọ́ wájú. Ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ wákàtí yìí rere lẹ̀tọ̀ yìí o. Ẹ mọ́ gbàgbé, mo ń padà bọ̀.

ẹ káàbọ̀ padà láti abala orin láti ní ìwé orin ìrere orin kejì ó ti àárọ̀ tó ní ó ṣe pẹ̀ yọkan mo lè má lọ sí inú orin tí mo máa ń wá láàárọ̀ ó ṣe é ṣe ọ̀sẹ̀ rere ìwọ ọjọ́ ìsinmi ó yẹ ká fi ọjọ́ kan fún ọlọ́run rere ọjọ́ kan sí ọjọ́ kan ò kéré a fi ọjọ́ mẹ́fà ṣiṣẹ́ bí olúwa ọlọ́run fúnra lára rẹ̀ náà ti ṣiṣẹ́ ó sì sinmi ní ọjọ́ keje ọjọ́ keje yìí gan-an la wá mú gẹ́gẹ́ bí ọjọ́ tí à ń lò láti fi jọ́sìn fún olúwa àbí ká sọ pé ọjọ́ kìíní ọ̀sẹ̀ àbí sunday náà ni ó ní bí ọjọ́ míì bá mú ẹkún wá ìwọ nu ojú wa nù ìwọ ti sọ ọjọ́ ayọ̀ èmi fẹ́ dídé rẹ̀ èèyàn mẹ́rin ló lè sọ wípé òun fẹ́ dídé olúwa òun retí dídé rẹ̀ òun nírètí pé ọlọ́run ń bọ̀ èèyàn mẹ́rin ló mọ̀ wípé ọjọ́ kan ń bọ̀ sí ẹni tó ní ayé àtọ̀run yóò sọ wípé òun dé nígbà tó bá dé yẹn ẹnìkan kábíyèsí àwọn kan ó sọkún àwọn kan ó yọ ó ṣe ní láàánú pé ọ̀pọ̀ tí ó sọkún ọ̀pọ̀ ló máa sọkún ìwọ̀nba ni ó yọ torí kí ọ̀pọ̀ má bàa sì sọkún ó ní àwọn oníyìn rere ṣe pọ̀ títí di àkókò yìí kí ọ̀pọ̀ má bàa sọkún ni ọ̀pọ̀ àwọn oníyìn rere ṣe pọ̀ àwọn oníwàásù kí ọ̀rọ̀ rẹ àti tèmi má bàa dàbí ti ọkùnrin ọlọ́rọ̀ nì lẹ́yìn tó dé ọ̀run tán torí lásàrù ni ó kan àyà ábrahamu tó ní kó ti ìka rẹ̀ bomi kó tẹrí ìka rẹ̀ bomi kó kan sí òun lẹ́nu tí ó wá ṣẹ̀ ń sọ pé ẹ bá mi rán àwọn èèyàn sí ayé láti sọ fún àwọn ìbátan mi àwọn ọmọ mi àwọn ẹbí mi àwọn ará mi wípé kí wọ́n yí ọ̀nà wọn padà adá lóhùn wí pé àwọn tó wà láyé láti ṣe iṣẹ́ náà wà ńbẹ a nílò láti ran yàn bá a bá jí òkú dìde gan pé kò kú lọ sọ fún wọn ní gbàgbé torí ẹ ní ọ̀pọ̀ òun ní ìyìn rere ṣe wà títí di àkókò yìí wípé kí ọ̀pọ̀ ènìyàn gbogbo ènìyàn kí wọ́n yí ọ̀nà wọn padà kúrò ní ọ̀nà ẹ̀ṣẹ̀ torí ìgbà tí dídé rẹ̀ bá dé èmi ń bọ̀ kankan èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ yóò ti rí báwo ni iṣẹ́ rẹ̀ yóò ti rí níbo ni iṣẹ́ rẹ̀ yóò gbé ọ dé níbo ni iṣẹ́ rẹ̀ yóò ti jẹ́ kó o fojú hàn nígbà tí a bá kan ilẹ̀kùn ọkàn rẹ tí a kan ilẹ̀kùn ẹ̀mí rẹ wípé ara yìí jọ̀wọ́ ẹ̀mí jẹ́ kó máa bọ̀ tí ẹ̀mí bá sì jáde kúrò ní ara tí ara padà sí erùpẹ̀ ara tẹ̀ ń wò yìí òun ló gbé eyín sẹ̀ ṣùgbọ́n òun kọ́ ni ó jìyà rẹ̀ òun ni ó ń gbé eyín sẹ̀ lẹ ẹ̀ ń ṣe tó rọ̀ lọ́rùn ẹ̀ ń tó fẹ́ ẹ̀ ń tó wù ẹ̀ ń ṣe fún ṣùgbọ́n kábíyèsí rẹ lódùmarè ara tá à ń wò yìí yóò padà di erùpẹ̀ kò ní nǹkan kan tó fẹ́ lọ ṣe mọ́ yóò kàn change padà erùpẹ̀ ó mú tiẹ̀ kálukú ó mú tiẹ̀ èyí tí ó sun omi jáde lọ́ba tán àwọn tí yóò jẹun tí yóò jẹ wọn ò àjẹ lè tí wọn ó jẹ èyí tí ó jojú èyí tí ó jọkàn ó jọkàn ṣùgbọ́n ẹ̀mí yẹn nígbà ó bá lọ tó gba àgọ́ ara tuntun ní òkè ń tó gbénu ara ṣe ìwọ ẹ̀mí ìwọ ọkàn yìí kí ni yóò wá tẹ̀yìn ẹ̀yọ orin kan ṣì kú láàárọ̀ yìí èmi fẹ́ dídé rẹ ṣé èmi àti yín lè sọ bẹ́ẹ̀ lóòótọ́ ṣàṣetán fún dídé rẹ ó yẹ ká máa gbaradì lójoojúmọ́ lóòrèkóòrè èyí ló mú mi lọ sínú ọ̀rọ̀ ọlọ́run tí mo fẹ́ fi gbà wá níyànjú láàárọ̀ yìí láti inú ìwé Genesis mo padà sí ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìwé Genesis ni mo lọ orí ìkẹta ni mo wà láàárọ̀ yìí màá bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìíní ní kíkà tí n bá ti wá débi tí mo fẹ́ lò ń bẹ̀ mo lè dánu dúró
tabi ki n sumo waju die lati ese ikini bibele ka wi pe ejo sase alare kereke ju eranko igbe yoku lo ti oluwa olorun ti da o tun si wi fun obirin na pe o to ni olorun wi pe eyin ko gbodo je gbogbo eso igi ogba obirin na si wi fun ejo na pe awa ma je ninu eso igi ogba ṣugbọn ninu eso igi ni ti o wa laarin ogba olorun ti wi pe eyin ko gbodo je ninu re be ni eyin ko gbodo fowo kan ki eni ki eyin ki o ma ba ku ejo na si wi fun obirin na pe ni ese kene niyan eyin ki yo ku iku kiku kan nitori olorun mo pe ni ojo ti eyin ba je ninu re nigba na ni oju yin yo la eyin yo si dabi olorun e o mo rere ati buburu nigba ti obirin na si ri pe igi na dara ni jije ati pe o si dara fun oju ati igi ti a fe lati mu ni gbon o mu ninu eso re o si je o si fi fun oko re pelu oun na si je oju awon mejeji si la won si mo pe won wa ni ihoho won si gan ewe opo topo won si da ibante fun ara won won si gbo ohun oluwa ese kejo won si gbo ohun oluwa olorun won o rin ninu ogba ni itura ojo Adamu ati aya re si fi ara won pamọ kuro ni waju Oluwa Olorun laarin igi ogba ese kesan Oluwa Olorun si ko si Adamu o si we fun pe nibo ni iwo wa o si we pe mo gbo ohun re ninu ogba eru si ba mi nitori ti mo wa ni ihoho mo si fi ara pamọ ese kokanla ejen danu duro nbe o si we pe ta ni o wi fun o pe iwo wa ni ihoho Iwo a je ninu igi ni ninu eyi ti mo pase fun o pe iwo ko gbodo je Ese ikesan yen gangan ni mo fe lo nibi ti Oluwa ti so to ti ko si Adamu to ti pe Adamu to ti ki pe Adamu we pe ni bo ni iwo wa gbogbo awa ti alanfani ati gbo mi laaro yi abi ti a si bibele pelu mi laaro yi e wo bi ti won ra ko Adamu siun e fo ko yin sibe Oluwa Olorun si ko si Damola eyin na pe be pe Oluwa Olorun si ko si eda ko yin o si we fun pe ni bo ni iwo wa Oluwa n bere lọwọ emi ati yin loni ojo kesan ninu osu kejo odun 2026 we pe ni bo ni awa Egbo mi sama eni ti Olorun ko si nibi yi Adamu ninu iwe Genesis ori keta yi Mo sakawe igba isaju ko to di igba yen si igba ti o wa bi omode mo sakawe e be bi igba to wa ni omode kemi ati na wo pe igba temi ati na wa ni omode ti a ma e ri pe omode ko laya pe an ko nkan saya pe mo ba yan ja mo ba yan yodi mo n binu si yan mo n se gba si yan debi wi pe olorun fun la rara re jesu se akawe ijoba orun bi omode abe get here o da bi igba to wa ni omode ti ko ti mo yato lotun so si be na ni e ori ni bi nibi ti o ti so fun wi pe eyin yo ku oni esu wa da lohun wi pe iro ni olorun mo pe ni ojo ti eyin ba je ninu re nigba na ni oju yin yo la eyin o si da bi olorun e o mo rere ati buburu e ri omode na nigba ti omode ba si wa ni omode o je igba ti ko ti mo pe eleyi o ko da tohun o ko da amo gradually nigba to ba bere si ni dagba toju e bere si ni la ni o bere si ni mo re pe eleyi ma se eleyi ma se won bere si ni ma to won bere si ni ma dari re yo bere si ni ma ri awon imoran yo bere si ni ma ri awon igbesi aye lotun losi
ele to fara pe ejo to se alare kereke yi inu awon igbese awon iwuasi awon imoran eleyi to ba nri ni ayika yala lati odo awon obi yala latodo awon alajogbe yala lati nu ijo oni o ma yo ma shape igbese aye e iyen gege bi omode lati wo pe ewo ni oun fe mu mi mo boye nikan gbo mi laaro yi ko to di pe adamu se leyi o ni ibasepo to damaran pelu olorun ko to di pe o gun le irin ajo yi ko to di pe o tese bo o ni ibasepo to damaran olorun a ma digba sokale wa lati wa ni ibasepo lati wa ni ajorin po isoro papo ifaya kaya pe ore mi en ti mo da ni awora ara mi ri sugbon ni kete ti o bere ti o je kini yi tori ara re hey o si se kini o sa ni kete ti omode na ba ti bere si ni towo bo awon ti o ye ko towo bo you be sini ma farapamo you be sini ma hide you be sini ma fi oju pamo awon nkan ti o ma saba so tele koni ma so mo boya fun obi ibere yen wa nwa laaro yi ni kete ta ti ku ni omode ta ti di agba se mi ati yin nje a se nrin abi nje a se wa nibi ti Olorun fi wa si Adamu gburo pe Olorun ti de o si lo fi oju pamo o si lo fi ara pamo ko se lohun nikan ohun ati aya re Efa won lo foju pamo won ni awon gbohun re ninu ogba eru si ba mi nitori ti mo wa ni o eyan le wa nu ile ijosin eyan le ma korin koda ko ma lead ki orun ma subu bayi eyan le wa su eyan le le waju adua ko si je wu pe okan re emi re gbogbo to wa lara re jina patapata si Olorun ere dini yi ti oro yi fi wa laaro toni fun enikan mi meni na wi pe nibo lo wa nibo ni okan yin wa se ki se ara yin lo n dari okan yin kuo nibi ti Olorun fi si en ti o ba si si nibi ti Olorun fi si ohun ko ohun lo le sele si iru eyan be ni akoko yi mo n so fe nikan boya eyin na ri wipe eti se eti towo bo nkan kan eti tara bo nkan kan abi won ti fa yin sinu nkan kan ti eyin na si loye wipe nti mo si wo yi ke se nti nu Olorun dun si he ri pe loju ese ko Olorun o ko se dajo with immediate effect ke se pe Olorun o ri nibi to wa wipe omo yi si ti se asese o Olorun pe kakaki o gbianju ati salaye awawi mo ka lojo kan teni kan ko wipe ki Adamu ti e ti wa toro dari je ese njo na pe boya ati e ni ma go to gbogbo ta n go to yi abi ko ni po to bayi nigba ti eniyan abi eni to ti wa nu Kristi to wa boye sere kan yo o ta se agere tori wipe eniyan ni wa emi gba be wipe eniyan ni wa a n gbianju a n sa lati di pipe sugbon lona kan abo mi not deliberately o tori ẹ̀kọ́ fi yé wa wípé ẹni tó bá jẹ́ onígbàgbọ́ ọmọ Ọlọ́run tòótọ́ kò gbúdọ̀ mọ́ kùgbùdẹ́ṣẹ̀ kò gbọdọ̀ dédé rọ́lu ẹ̀ṣẹ̀ kò gbọdọ̀ finúfídọ̀ wọnú ẹ̀ṣẹ̀ lọ. But one way or the other,
bi to tin prevent to tin gbianju o kan sa dede bara re on to buru ni wi pe nigba to kiyesi be ko wa sakuo ni waju olorun mi mo boya ni kan gbon mi laaro yi yes pastor ni wa akorin ni wa evangelist ni wa reverend ni wa kini kan ni wa mi o mo to le je o kan ri wi pe o ti one way or the other o wa wo pe won the only thing to le se ni pe ah awon eyan gbodo ka mi mo be o si bo mara be iyan lo buru tai ju boya tori itiju elomi tan ba se ni le ijosin won ni eje agbedide enaru e koko laye akorin ko lo ma joko saarin ero eje mo pe elomi le tori be ko saku ni le ijosin ko le tori be ko saku on le ijosin yes teyan ba se ani lati ba wi enikan ni se ni gbangba kosin to buru tan ba wi ni gbangba be ni eni to ba fe duro to ba fe je ki ese re orin le koni ko ibawi ni gbangba pe ha laarin ijo won wa na ru e pe pastor lagbaja sister lagbaja dickness lagbaja kini kan se kini kan fun di eyi won ni ma le waju in the next 6 months arin ero na ma joko si ati kitu wa ni iwo lo buru ju ko sa ko waju olohun abi kankan mu oko pe lo joko seyin nigba to su mefa ba si pe won si nawo gan pe to leyin osu mefa o ti a ri ti an seto ibawi ati eto imulokanle ati imupada bo sipo fun so ari we pe olorun ti o ti gba idariji won olorun ti dariji won sugbon elomi yo sa kuro ni waju oluwa nitori pe ko fe ki on mu ko fe itiju inti olorun sin reti ni we pe ka wa si waju re lati wa jewo gbogbo ta se adam farapamo tori pe oju ti onigbagbo laaro yi ni mo ro wo pe e jade kuro nibe te farapamo si nibo le farapamo si emi o mo boya tori pe je pastor e wa pe ati wa gbo e se tun se ise ile waju idari labe pe e ti se na en sasa be gi ise ranse e sasa be gi awon iwa ise isin e sasa be gi owo e sasa be gi oruko pe emi lagbaja ati wa gbo ati kitu wa ni ko si gbogbo on to wo ke sa pamo si abe re to le mu oju olorun ku lara yin abi to le mu ki in te se koku o tori okan olorun oju re o wa lara everybody olohun eni buburu ateni rere ibere yen ni wi pe ni bola wa kile en fi pamo gan ni waju oluwa kile en mu ku ni waju oluwa kile en fi style cover pe awon eyan gbodo ri je en fi le ikun kin to ku nbe laaro yi a le so wi pe olorun o mo bi ti adam wa ni ijo kini ana a le so pe olorun o mo pe o fara pamo sugbon o reti pe eni yo mo fe ko se bi omo iyen je o fihan wi pe ni adam o loye bo ti je gan ni tooto ni waju olorun e ma gbagbe mo so pe gege bi omo olorun a o le mo kugbo dese ta ba so pa pe eyan kugbo e kan ni willingly deliberately joyfully ke mo tun le lo pe mo kan emi na se be mi na le sele mo se na niyan e ri eni ti o ba sele ti run kan be ba sele si kete ni o ti wo wi pe mo ti sasise to ba si wo po on sasise kini yo se next yo wa ojutu yo tete pe ara re si akiyesi pe

sọnù. Yóò tètè pe ara rẹ̀ sí àkíyèsí wípé ṣébi tó yẹ kí n wà rèé. Yóò tètè pe ara rẹ̀ sí àkíyèsí pé ṣébi tó yẹ ká ti bá mi leléyìí. Fún díẹ̀ yìí kò tí ì pẹ́ jù fún ẹnìkan tó ń gbọ́ mi láàárọ̀ tòní. Wá gbogbo ọ̀nà láti rí wípé o padà sí iwájú Olúwa. Ọlọ́run retí rẹ. Ọlọ́run dúró dì ọ́. Lórí rẹ, ayọ̀ púpọ̀ ni ó wà lọ́run nígbà tí o bá ronú pìwàdà. Lórí rẹ, ayọ̀ púpọ̀ o ni àwọn áńgẹ́lì lọ́run o ni yóò wà ní ọ̀run wípé yes, ọ̀kan nínú àwọn ọmọ o ti ṣe kíni o ti padà. Gẹ́gẹ́ bí bàbá nínú ìwé ṣe lùkù yẹn ni. Nígbà tí ọmọ onínàkúnà tó padà sílé, ẹ ó rí bàbá rẹ̀ ṣètò àjọyọ̀ wípé ọmọ mi yìí o ti ṣe kíni o ti kú ṣùgbọ́n ó jìnde. Lẹ́yìn tó ti ná gbogbo tó fẹ́ ná, lẹ́yìn tó ti ṣe gbogbo tó fẹ́ ṣe. Mo sì gbà ládùúwà wípé lórúkọ Jésù orí ọ̀fẹ́ láti padà sí iwájú Ọlọ́run, Ọlọ́run yóò yọ̀ǹda rẹ̀ fún wa. Ibi náà ni màá ti máa sáré padà rí lé láàárọ̀ tòní. Mo lérò pé ẹnìkan ti gbọ́ mi láàárọ̀ yìí. Níbo ló wà níwájú Ọlọ́run? Àbó ti sá kúrò nítorí ẹ̀ṣẹ̀? Àbó ti sá kúrò nítorí àṣìṣe? Àbó ti sá kúrò nítorí ìwà kan? Abẹ́lòmíì ti ẹ̀ sá kúrò lé ìjọsìn? Bóyá nítorí attitude, character àwọn èèyàn kọ̀ọ̀kan tá a bá pàdé nínú chọ́ọ̀chì? A ò gbọ́dọ̀ jẹ́ kí ìyẹn kó lé wa. Bí Olúwa ti wà tí ẹ̀mí rẹ̀ ń bẹ, èmi àti yín a ò ní sọnù. Mo sẹ́rí padà rélé láàárọ̀ tòní. Ọjọ́ mẹ́jọ la ó sì jọ pàdé bí Jésù Olúwa ti dé tó bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn. Tó bá wù ú nínú àánú rẹ̀ yóò pa èmi àti yín mọ́. Mo fi àsìkò yìí kí ìránṣẹ́ Ọlọ́run àlàyé Olùṣọ́ àgùntàn Fákẹ́yẹ Emmanuel tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Bàbá Alábíàmọ̀ tíjọ Christ Apostolic Church Glorious Chapel fún ti ayẹyẹ ọjọ́ ìbí wọn tó kù lọ́jọ́ Ẹtì Friday tó kọjá yìí. Ìgbà ọdún kan ní sáà àṣẹ yìí ṣàmọ́dún. Aṣàmọ́dún ṣẹ̀mẹ́ wọ́n jẹ́ ọ̀kan lára àwọn olólùfẹ́ ìkànnì yìí tí wọ́n sì ní ètò ní ìkànnì yìí ní gbogbo ìdájí fún ẹ̀yìn Abiamọ. Tẹ́yìn náà sì lè máa darapọ̀ mọ́ wọn. Láago mẹ́fà ku ìṣẹ́jú mẹ́wàá sí aago mẹ́fà gérégé ní gbogbo àràárọ̀ lẹ lè máa darapọ̀ mọ́ Bàbá Alábíamọ láti gbàdúà fún àwọn ọmọ yín. Mo sì gbàdúà wípé àwọn ọmọ yẹn tẹ̀ ń torí wọ́n gbìyànjú lórúkọ Jésù àbọ̀ Ọlọ́run yóò dájú lórí wọn ẹ sì jẹ ìrè wọn. Ọjọ́ mẹ́jọ láòjọ́ pàdé títí ọjọ́ mẹ́jọ yìí mo fi yín sọ wọ Olúwa. Àbọ̀ Ọlọ́run yóò dájú lórí wa. Remain blessed, stay safe, shalom.

0: Gbogbo ẹni tó gbẹ́kẹ̀lé Olúwa yóò dàbí òkè sí òní tí a kò lè ṣí nídìí bí kò ṣe pò dúró láéláé.
1: Yet your faithfulness is sure.
2: Your faithfulness is sure.
1: Your loving kindness.
0: Olúwa àwọn ọmọgun wà pẹ̀lú wa, Ọlọ́run Jákọ́bù ni àbò wa. Ẹ wá wo ṣé Olúwa irú ahoro tí ó ṣe ní ayé, ó mú ọ̀tẹ̀ tán dé òpin ayé. Ó ṣe ọdún, ó pé ọkọ̀ méjì, ó sì fi kẹ̀kẹ́ ogun jóná. Ẹ dúró jẹ́ kẹ sì mọ̀ pé èmi ni Ọlọ́run. A ó gbémi ga láàrin àwọn kẹfẹ̀rí, a ó gbémi ga ní ayé. Olúwa àwọn ọmọgun wà pẹ̀lú wa, Ọlọ́run Jákọ́bù ni àbò wa.

0: land.
1: Torí náà ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí a gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó wọnú ilé wá. Tani ọba ògo yìí olúwa tó le tó lágbára ọlọ́run tó lágbára ní ogun ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí a jùmọ̀ gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó wọnú ilé wá. Tani ọba ògo yìí olúwa ọlọ́run àwọn ọmọ ogun òun náà ni ọba ògo.

0: mo fẹ́ kẹ́ yín ọlọ́run láàárọ̀, mo fẹ́ kẹ́ dá ọpẹ́ padà fún ẹni tó ní ọpẹ́, mo fẹ́ kẹ́ fi ògo fún àláwùrà ọlọ́run tó ní gbogbo ayé àti ọ̀run.
1: Ọlọ́run ayọ̀ bàbá lọ́la, ọlọ́run òye dèbò.
0: Ọlọ́run tó dá ẹ̀mí yín sí láti rí Sunday kejì nínú oṣù kẹjọ. Tẹ́ ẹ bá wo ìrìn àjò ayé yìí, kì í ṣe nípa ipá yín tàbí nípa agbára, bí kò ṣe nípa àánú Ọlọ́run.
1: Ọlọ́run Adéboye, Ọlọ́run SBJ Ọ̀ṣọ́fà o.
0: Abẹ́gbọ́n tí ìwé onísàmù sọ ni ó ní ìbá má ṣe pé Olúwa tó ti wà fún wa, kí ni kí Israẹli wa kó máa wí nísinsìnyí?
1: Ọlọ́run mo ṣe orí mọ̀láde o.
0: A ní fún àwọn ẹ̀rí tẹ́ ti rí gbà sẹ́yìn, mo fẹ́ kẹ́ yin Ọlọ́run. Torí nínú yíyan Ọlọ́run ni ó tún ṣílẹ̀kùn fún àwọn ẹ̀rí tuntun mi.

Bẹ́ẹ̀ bá lè rántí àwọn ẹ̀rí tẹ́ ẹ ti rí gbà sẹ́yìn, ẹ̀rí tẹ́ ẹ lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹ ó tún rí ẹ̀rí mi gbà. Ìyín yín ni Ọlọ́run ń béèrè fún láti sílẹ̀kùn àwọn ẹ̀rí tuntun.

0: Dáfídì náà rántí orí Ọlọ́run tó orí tí Ọlọ́run ṣe fún un lọ́jọ́sí. Torí náà ló ṣe sọ pé fi ìbùkún fún Olúwa ìwọ ọkàn mi àti gbogbo ohun tó ń bẹ nínú mi, fi ìbùkún fún orúkọ rẹ̀ mímọ́. Fi ìbùkún fún Olúwa kó má ṣe gbàgbé gbogbo ore rẹ̀.
1: Ore tó ṣe fún mi ò pọ̀ mi má rí ká o.
0: Mo fẹ́ kẹ́yìn náà rántí orí Ọlọ́run láàárọ̀ kẹ́ ẹ fi ìbùkún fún Ọlọ́run.
1: Ore ọ̀fẹ́ rẹ sí mi kọ oyeye o. Ore tó.
0: Ẹ jẹ́ mọ̀ pé ń gbà tí ọba Dáfídì rántí àwọn ore tí Ọlọ́run ṣe fún un.
1: Ṣé fún mi ò pọ̀ mi má rí ká o. Ore ọ̀fẹ́ rẹ sí.
0: Tó wá ń fi ìyìn fún Ọlọ́run tó ń fi ìbùkún fún Ọlọ́run ní gbogbo ìgbà tó ń rántí àwọn ore yìí. Ọlọ́run wá fẹ́ràn Dáfídì lọ́pọ̀lọpọ̀ tó wá pe Dáfídì bí ẹni bí ọkàn òun.
1: Mo tún gbọ́ pẹ́ mi dé o, mo tún gbọ́ pẹ́ mi dé. Ọba olóore, ọba olóore, mo tún gbọ́ pẹ́ mi dé o.
0: Ṣé kìí ṣe pé àwọn ẹ̀rí tí ò ti tẹ̀yìn lọ́wọ́ lẹ́yìn ilé káàkiri lẹ ti gbàgbé pé kẹ́ ẹ rántí dúpẹ́ oore tí Ọlọ́run ti ṣe fún yín látẹ̀yìn wá? Àní nínú dúpẹ́ oore dídùn dúdúpẹ́ oore tí Ọlọ́run ti ṣe látẹ̀yìn wá, ó máa ṣílẹ̀kùn oore tuntun. Mọ́mí àtìdádì tó ń láǹfààní láti gbóhùn mi láàárọ̀ yìí.
1: Mo tún gbọ́ pẹ́.
0: Mo fẹ́ kẹ́ ẹ rántí oore àtẹ̀yìnwá tọ́lọ́run ti ṣe nínú ayé yín.
1: Ìdè o bàbá.
0: Torí àwọn ọ̀rọ̀ tó ti sọ nípa yín, àwọn ìlérí àti májẹ̀mú oore tuntun yóò padà wá sí ìmúṣẹ tẹ́ bá lè rántí àti dúpẹ́ oore àtẹ̀yìnwá yìí.

0: Mo fẹ́ ka láàárọ̀ yìí láti inú ìwé Ezekiel orí kejìlá ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Ezekiel chapter 12 verse 28.
1: Àwọn ọ̀tá ó lè rò.
0: Nítorí náà, wí fún wọn pé báyìí ni Olúwa Ọlọ́run wí, kò sí ọ̀kan nínú ọ̀rọ̀ mi tí a ó fàgùn mọ́, ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo ti sọ yìí yóò ṣẹ,

0: Gbogbo ẹni tó láǹfààní láti gbóhùn mi láàárọ̀ yìí, torípò tí ẹ láǹfààní láti gbóhùn mi, ìwọ ni Ọlọ́run rán mi sí láàárọ̀ yìí.
1: Mo tún pọ́pẹ́ mi dé òye. Oore tó ṣe fún mi ó pọ̀ yéye o.
0: Ó ti ẹ̀ ti pẹ́ tí wọ́n ti ń dúró de ìmúṣẹ ìlérí àwọn ọ̀rọ̀ tí Ọlọ́run ti sọ nípa ayé rẹ.
1: Àfijó sọ díẹ̀ fún ọ o. Ibù máa tún fohùn mi kọ díẹ̀ lórí fún o. Jehovah.
0: Bóyá àwọn ìlérí tọ́lọ́run ṣe fún ọ nínú ìwé mímọ́ ni.
1: Mo tún pọ́pẹ́.
0: Àbẹ́yì tó ṣe fún ọ lójú àlá rẹ. Àbáwọn ìlérí tó ti ṣe látẹnu àwọn ìránṣẹ́ rẹ̀ sí ayé rẹ. Olúwa rán mi sí ọ láàárọ̀ yìí. Ó ní kò sí ọ̀kan nínú ọ̀rọ̀ mi tí a ó fàgùn mọ́, ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo ti wí yóò ṣẹ. Torí náà di ìlérí Ọlọ́run mú fún ayé rẹ̀, Ọlọ́run sọ gbogbo àwọn ìlérí yóò wá sí ìmúṣẹ.

0: oúnjẹ ti. Ẹ jẹ́ kí n gba ẹ̀rí àwọn ènìyàn láàárọ̀ yìí. Gbogbo ẹni tó ní ẹ̀rí láàárọ̀ yìí.
1: Oúnjẹ la jẹ yìí làwọn kan jẹ tó yìí.
0: Ìránṣẹ́ Ọlọ́run á tún gbàdúrà fún yín láàárọ̀ yìí. Hello. Nọ́mbà tẹ máa pè sí náà ni 0916-893-1000,
2: 0915-333-8930,
0: Olúwa ṣàbáyé dúpẹ́. Ìránṣẹ́ Ọlọ́run ìjọba ń gbàdúrà fún onígbólóhùn kan.
3: Ẹ ti ní ẹ̀rí láàárọ̀ yìí ní orúkọ Jésù Kristi, ẹ̀rí tó pọ̀ ẹ ó tún ní sí i.
1: Mo gbà lọ tí mo gbà bọ̀, àwọn kan gbàdọ́rùn.
0: Hello.
4: Hello, ẹ káàárọ̀ ọ̀sà o.
0: Hello, ẹ káàárọ̀, kí lorúkọ yín àti bọ́lẹ̀ tí ń pè?
4: Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Kúyẹ̀ Ọláìdé láti Òkè Àdó.
0: Mísà Kúyẹ̀, ẹ káàárọ̀.
4: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, lọ́wọ́ Ọlọ́run àlàyé fún orí tí Ọlọ́run ṣe nínú ìdílé mi. Mo dúpẹ́ pé ogun tí ọ̀tá gbé, mo dúpẹ́ pé ogun Ọlọ́run ti bá mi ṣe gbogbo ogun náà láṣẹ wọlẹ̀. Ogun náà kó má ṣe gbérí mọ́ nínú ìdílé mi. Pàápàá jùlọ lórí ìyàwó mi, mo dúpẹ́ ogun tí Ọlọ́run bá mi ṣe nínú ayé, Ọlọ́run Olódùmarè, kó ogun náà má tún gbérí mọ́.
0: Ìránṣẹ́ Ọlọ́run bá gbàdúrà fún wọn.
3: Bàbá, mo gbàdúrà fún yín lórúkọ Jésù Kristi. Ẹ ti sọ pé ogun náà ti ṣe, ogun yẹn kò tún dìde mọ́. Ìbélú wípé sọ fún àwọn ọmọ Ísíráélì pé ogun tí ẹ̀yìn rìn ẹ̀yìn kò sí yóò sì tún rí wọn mọ́. Lónìí ẹ ò tún rí wọn mọ́. Bó ṣe máa rí nìyẹn. Jésù ló wọ̀.
4: Ọmọ
1: tó bí tó tún rí wo, àwọn kan ti yó.
0: Hello.
5: Hello, sir.
0: Hello, ẹ káàárọ̀.
5: Yes, ma.
0: Yes,
5: a kú ìsinmi o.
0: Yes, ma.
5: A ti yin ayọ̀ lórúkọ Jésù.
0: Àmì.
5: Mi ti sànúsí láti Olúyọ̀lẹ̀.
0: Mọ́mí mi, ẹ káàárọ̀.
5: Yes, ma.
0: Yes, ma.
5: Ọpẹ́ tèmi tí mo fẹ́ dú lọ́wọ́ Ọlọ́run, ó wà nínú ọ̀rọ̀ tí mo fẹ́ kọ, ṣé ẹ gbà mí láyè sá?
0: Màmá, ẹ kọ ni ọpẹ́ sí Ọlọ́run.
5: Olúwa ṣeun. Olùgbèjà, Olùgbàlà, Bàbá Aláàánú, Máyọ̀wọ́ rẹ̀ lára mi, Abiyamọ Ọlọ́run, Ológo jùlọ, Bàbá Aláàánú, Máyọ̀wọ́ rẹ̀ lára mi. Ìwọ ni mo gbójúlé, ìwọ ni mo fẹ̀yìntì, alátìlẹyìn mi. Ẹni tó ṣàánú fún ṣègùn ló yege o, Aláàánú mi, máa yọwọ́ rẹ lára.
6: Olúwa ṣeun, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí àti àánú tí mo rí gbà lọ́dọ̀ rẹ̀ pé láìsí Ọlọ́run èkó ní ènìyàn. Mo dúpẹ́ pé mo mọ Jésù. Mo dúpẹ́ mo mọ̀ pé ní Olùgbàlà.
0: Olúwa ṣeun. Ẹ bá mi gbàdúrà fún ní ìṣẹ́jú kan.
3: Màmá, àdúrà mi fún yín ni pé Jésù yẹn kò ní sọnù mọ́ yín lọ́wọ́.
5: Àmì Jésù.
3: Jésù Olúwa wa.
7: Ẹ̀lú ẹ káàárọ̀.
0: Ẹ̀lú ẹ káàárọ̀. Kí lorúkọ yín?
7: Orúkọ mi ni Bọ́sọ̀lá Tamúlòpọ̀.
0: Kí ni ẹ̀rí yín láàárọ̀ yìí?
7: Ẹwọ Ọlọ́run tó sọ mi láti dáná àti Judas omi tó jẹ́ kí wàá dókun mọ́ mi lọ tó jẹ́ kí ìyá mi dókun gbogbo nǹkan tí mo kó wọnú ọdún mi tó jẹ́ kó sọnù ìdí ọpẹ́ mi.
0: Abayín dúpẹ́ ẹ bá mi gbàdúrà fáwọn náà ní ìṣẹ́jú kan.
3: Bí ẹ ti dúpẹ́ lórí ohun tí ẹ kó wọnú ọdún yìí tẹ́ ò sọnù, bí ọdún yìí ti ń lọ sí òpin ẹ ò ní sọ nǹkan kan nù. God bless you. Amen.
1: Àìsàn táyé sọ wípé kò tó nǹkan.
0: Hello.
8: Hello, Pastor Karo.
0: Ẹ káàárọ̀, I am number one.
8: I am number one. Orúkọ mi ni Ọ̀gbẹ́dádé Ìṣìlátàtọ́ náà yìí kì í. I am number one. Pastor ti dáàmú ẹ. Ẹ ti káàdì ìjẹsí ìjẹkùn ẹ̀tọ́ ilé ẹ̀tọ́ fásitì ìtọ́ lọ́wọ́ wọn.
0: Àmì Jésù.
8: Mo dúpẹ́ fún orí ọ̀fẹ́ àtàánú orí àtẹ̀yìnwá tí mo rí gbà. Mo wà ilé ìwòsàn ní ìtùtù ọdún méjì àtòsù mẹ́ta. Tí mi ti dòkú. Lọ gbókùn lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì mi lọ gbé jáde. Wọ́n gbé sọ̀rọ̀ lọ gbé lókè. Àmọ́ ìyọ̀jẹ́ Ọlọ́run jẹ́ kí n lọ sọ́pẹ́ yọ jáde. Àtẹ́jú bọ́ta yẹn ṣẹjẹ́ káyọ̀ náà màdúrà gbà. Àmọ́ lè mí rí gbà o. Bí ọpẹ́ mi ò dé mo dúpẹ́ o.
0: Àbáyín dúpẹ́. Ẹ bá ń gbàdúrà fún wọn.
3: mo gbadura fun yin nitori pe ti dupe lori ohun te o ti ri mo gbadura ibi ti o ku si olorun ko wo yin san
8: amen jesus
3: e o de ni doku lojiji
8: amen
3: olorun ko gbo adura yin
8: amen
3: jesus oluwa wa
8: amen amen ko bi ka
1: wa awon kon se dorun
0: hello
9: karo
0: hello e karo
9: Mr. John
0: Latonireke. Mr. John Latonireke, e kaaro sir.
9: Kaaro, mo ti pe lowo Olorun o. Ami si o, o ti pe ki ni san de ki ni osu kejo.
0: Oluwa seun. Baba e ba mi gbadura fun o.
3: Eyin ti ri Sunday keji ninu osu kejo. Nigba ta ba ma pari Sunday odun yin, won ni wa yin ti. Jesu Oluwa wa.
0: Amen.
1: Ba so pe ko dope. A je po niyan o more. Gbogbo igadi.
0: Hello. Hello.
2: Hello, e kaaro sir.
0: Mr. Michael lati Soka, e kaaro baba.
2: Yes sir, e kaaro sir ku jumo.
0: Yes ma.
2: Olorun a gan wa pelu yi ta.
0: Amen Jesus.
2: Loruko Jesus e ni suga re ni supe.
0: Amen.
2: Adupe lo gbọn to fa ni cardio ilo ni to wo won.
0: Amen Jesus.
2: Adupe awon gbọ kan won ba le o.
0: Amen.
2: Mo dupe lowo Olorun baba Olorun mo Olorun e fi mo. Baba to pa mi mo to bi de koju yo to san de ki. Emi o ke jo ti se mi mo se mi a no mo ri gbọ. Ide o pe mi ni sa o.
0: Oluwa
2: se. Pastor gbadura fun mi.
0: E ba gbadura fun.
3: Gbadura fun yin baba enu ope yin ko ni kan.
2: Amen.
3: E o tun ma ri ope da. Jesus Oluwa wa.
2: Amen, amen, amen. Jesus, thank you. And God bless you.
1: O ba so ti. O ti. Ti mo lo ti mo bo Olorun iwo ni.

0: ẹ̀rí tí mo fẹ́ sọ láàárọ̀ yìí.
1: Evaporated are the gleams of light. You're the light.
0: Ẹni tí mo fẹ́ sọ ẹ̀rí rẹ̀ ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n.
1: Makes my face shine bright. As I look your face, I become.
0: Olórin ẹ̀mí ni wọ́n.
1: Where's darkness at the side of light?
0: Ẹni tí mo fẹ́ sọ ẹ̀rí rẹ̀, àwọn náà ni orin, àwọn náà là ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí.

Orúkọ ẹni náà ni Dunsin Oyekan. Wọ́n bí Dunsin Oyekan ní ọjọ́ karùn-ún oṣù kọkànlá ọdún 1984 ní ìlú Ìlọrin.

àmọ́ ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ sí arákùnrin yìí. Ìṣẹ̀lẹ̀ tí dùn sí oyè kan ni ó sọ ayé àwọn sínú òkùnkùn bírímù bírímù. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ nínú oṣù karùn-ún ọdún 2019. Dùn sí oyè kan, wọ́n ní àwọn ò lè gbàgbé ọjọ́ 18 oṣù karùn-ún ọdún 2019. Wọ́n ní ọjọ́ yìí ni ìyàwó àwọn olólùfẹ́ àwọn alábàárò àwọn ẹni bí ọkàn àwọn tí ń ṣe Adédọyìn. Wọ́n ní Adédọyìn ó jáde láyé tó sì fi àwọn ọmọ kéékèèké méjì sílẹ̀ fáwọn.

wọ́n ní lọ́jọ́ tí wọ́n bẹ́ sin òkú ìyàwó àwọn yìí. Wọ́n láwọn tún gbé jìtá àwọn lọ sí Burial Ground. Táwọn sì ń fi omi jẹ́ kọrin ìyìn sí Ọlọ́run.

àwọn láwọn kọrin yìí jáde láti inú ẹ̀dùn ọkàn àwọn sí Ọlọ́run. Wípé àwọn mọ̀ pé Ọlọ́run ló ní ohun gbogbo ló lè ṣe ohun gbogbo. Wọ́n láwọn kọrin yìí láti fi sọ̀rẹ́ńdà gbogbo ìbànújẹ́ àti ọgbẹ́ àwọn fi ń sọ̀rẹ́ńdà ẹ̀ fún Ọlọ́run.

wọ́n ní lásìkò táwọn fẹ́ pay last respect fún ìyàwó àwọn tó ní káwọn bu èrò pẹ̀ sí ìyàwó àwọn lórí. Wọ́n náwọn tún gbéjì táwọn tún kọ ní pé ọlọ́run ó dára sí mi ọlọ́run ó dára sí mi lórí táwọn tún kọ. Wọ́n ní gbogbo àwọn èèyàn tó wà ní ibojì lọ́jọ́ yẹn wọ́n ní wọ́n ń sunkún. Wọ́n ní gbogbo àwọn èèyàn tó wà níbẹ̀ rí agá ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sunkún pẹ̀lú ìbànújẹ́. Wọ́n ní síbẹ̀ àwọn ń kọrin yìí sí ọlọ́run pé ọlọ́run ó dára.

wọ́n ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ran àwọn lọ́wọ́ ó kó jẹ́ káwọn tètè borí ìbànújẹ́ àti ọgbẹ́ yìí.

arákùnrin Drusin Oye kan wọn náà wọn bá ìrìn àjò ayé àwọn lọ. Ipe Ọlọ́run jẹ́ káwọn tètè borí ìbànújẹ́ àti ọgbẹ́ yìí. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ kan tó wá ṣẹlẹ̀ ní ọdún 2022. Wọ́n láwọn ní ìjàmbá ọkọ̀. Wọ́n ní ásídẹ́ǹtì yẹn lágbára lójú ọ̀nà Ìbàdàn lọ sí Èkó.

Wọ́n ní mọ́ tó àwọn ókó sí abẹ́ tírélà. Ṣùgbọ́n ìyàlẹ́nu tó wà ńbẹ̀ ni wípé pé kò sí ẹni tó kú nínú ọ̀pọ̀ yìí. Wọ́n ní gbogbo àwọn táwọn wà nínú mọ́tò làwọn jáde láàyè. Wọ́n náà lọ fún ministration kan ní ìlú Èkó lọ́jọ́ yìí.

0: arakunrin won fi eri won ran won na won dupe lowo olorun ipe ma je mu abu olorun oye lori awon du si oye kan won na won gbadun ori ofi olorun ninu aye awon ati ninu ise iranse awon wani gbogbo eni to ba ri bi jamba oko ise sele ni odun 2022 yi won na niyan o le mo pe enikan kan jade laye ninu moto yi won lawon mo riri ori ofi olorun ninu aye awon won ni olorun yi si tun lu awon fun ogo ise re ni generation ta wa lowo lowo yi won ni gogbo gbe ojo si olorun ti pada so di eri fa won enikan na n gbohun mi laaro yi gbogbo n to wu ko le ma la koja lowo lowo boye to n pa lekun ni abe to n gbomi loju re mo so bi oluwa se n be ti emi e wa yo pada di eri fun won na ẹjẹ́ kí n padà sọ́dọ̀ ìránṣẹ́ ọlọ́run àlàyé láàárọ̀ yìí àwọn náà ni pásítọ̀ abiola adébáyọ̀ ẹjẹ́ ká lọ gbọ́n tí ọlọ́run ní fún wa láàrin ìṣẹ́jú díẹ̀ tó kù yìí wọ́n dẹ̀ tó bá mi gbàdúrà fún gbogbo ọkàn tó ń gbọ́ ètò yìí láàárọ̀ yìí.
1: mo kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà àti gbogbo àgbáyé lápapọ̀ níbi tá a ti ń gbọ́ mi gbogbo láàárọ̀ yìí mo kí wa kó ìsinmi àárọ̀ yìí bébí kristi bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn á sí ọ̀pọ̀ ìsinmi láyé mo dẹ̀ gbàdúrà fún gbogbo ọ̀pọ̀ àwa ènìyàn tá à ń gbọ́ mi láàárọ̀ yìí wípé bí kristi ti wà láàyè lórúkọ jésù ìwà láàyè rẹ̀ kò ní fi ayé wa sílẹ̀ fún iléeṣẹ́ wells radio mo gbàdúrà fún wa lórúkọ jésù kristi iléeṣẹ́ yà bẹ̀rẹ̀ sí ní tẹ̀síwájú sí i láàárọ̀ yìí màá bá wa sọ̀rọ̀ sókí nínú nǹkan tí ọlọ́run fi hàn mí tó sì bá mi sọ láti bá àwọn ènìyàn sọ láàárọ̀ yìí ohun tí prógrààmù yìí dálé lórí ni àkókò ẹ̀rí bí mi ò bá ṣe àṣìṣe ṣùgbọ́n ohun tí mo mọ̀ ni pé ọlọ́run ní ìpinnu àti májẹ̀mú fún ayé ẹnìkọ̀ọ̀kan fún ìdí èyí ká tó bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká gbàdúrà ní ṣókí ògo ni fún ọlọ́run lókè ọ̀run ògo ni fún ọlọ́run lókè ọ̀run ọlọ́run tó ní ayé àti ọ̀run agbé yín ga ẹni tó fún wa ní orí ọ̀fẹ́ láàárọ̀ yìí ẹni tí ò gbà kí èṣù kó borí ẹ̀mí wa ìrànlọ́wọ́ aláìlé ní olùwàgbà ọ̀pẹ wa ọlọ́run máa jẹ́ máa dúpẹ́ fún orí ọ̀fẹ́ tí a ní láàárọ̀ yìí láti kà wá mọ́ àwọn àlàyé tí ó máa sọ̀rọ̀ tí ó wà nínú ilé rẹ tí ó wà pẹ̀lú rẹ adúpẹ́ olùwàgbà ọ̀pẹ wa ǹjẹ́ ọlọ́run ísírẹ́lì wọ ló ní ọ̀rọ̀ ní ṣókí ọlọ́run bá wa sọ̀rọ̀ ẹ ràn wá lọ́wọ́ ẹ ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ká ara ànúgbà ọ̀rọ̀ jẹ́ kó ní ìtumọ̀ sí wa ẹ bá wa sọ̀rọ̀ òtítọ́ yín ògo ni fún orúkọ yín jésù olúwa wa. Gẹ́gẹ́ bí mo ti ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé prógrààmù yìí jẹ́ ohun tí a pè ní àkókò ẹ̀rí kí gangan ni ẹ̀rí ẹ̀rí jẹ́ ohun tí a lè rí gbámú tí a sì mọ̀ pé kọjá ohun tí àwa fúnra wa lè ṣe fúnra wa ohun tí ènìyàn bá lè ṣe fúnra rẹ̀ yóò máa sọ pé èmi ni mo ṣe èmi ni mo ní agbára láti ṣe ipá mi àti agbára mi ló ka ṣùgbọ́n fún àwa tí a mọ̀ wípé gbogbo tí a rí gbà àánú ni a mọ̀ pé ẹ̀rí ṣe pàtàkì fún ìdí èyí máa fẹ́ ká sọ̀rọ̀ ọkùnrin kan nínú bíbélì ẹni tí àwọn ènìyàn mọ̀ gẹ́gẹ́ bí mo ti rò ó tí ọlọ́run sì fi hàn mí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ pé ìgbésí ayé tí dáfídì gbé ó lágbára gidigan nítorí ohun tí gbogbo wa rí pọ̀ ni pé a rí bí ọlọ́run ti fẹ́ràn dáfídì ṣùgbọ́n a ò rí ohun tí dáfídì ṣe a ò rí ìlàkọjá dáfídì bí a bá wo psalm 3:3 oníṣùgbọ́n ìwọ olúwa lè àṣà fún mi ọgọ́ mi àti olùgbé orí mi sókè ẹ̀yẹn ni wípé ẹnìkan ṣoṣo ló lè gbé wa sókè ẹnìkan ṣoṣo ló lè jẹ́ kí èmi àti ẹ̀yin ní ẹ̀rí tí èmi àti ẹ̀yin níyẹn ẹ̀rí tí èmi àti ẹ̀yin ń sọ̀rọ̀ nípa rẹ̀ kìí ṣe pé torí pa ní owó kìí ṣe pé torí pa ní ọlá tàbí torí pa màdúrà gbà ju àwọn kan lọ ṣùgbọ́n ohun tó jẹ́ ká ní ẹ̀rí ni pé ọlọ́run jẹ́ ògo wa ó sì jẹ́ olùgbé orí wa sí òkè ní ṣókí màá sáré bá wa sọ láti jẹ́ kí a mọ̀ wípé kò sẹ́nikẹ́ni tí ó lè rí ohunkóhun gbà lati bi kankan bi ko se pe a fi fun lati odo Olorun wa ohun ti Olorun ko ba fun eniyan ko se en to le ri gba fun ide eye ni to ba ri Olorun ri kankan gba ti ko si je lati odo Olorun ha ko mo wi pe ohun ti gba abamo ko mo wi pe ohun ti gba kini abamo ohun ti a n pe ni eri je ohun ti Olorun fun eniyan lati je ka mo pe looto ohun ni Olorun ohun lo seda wa ohun lo seda wa David n dupe lowo Olorun ni bi ọpọlọpọ awon eyan ka samu yen won ka fun isegun won ka mo ma wo won pa pa ah ah ka ah mo da ta ba lo verse 4 e oni wi pe emi fi ohun mi kigbe si Oluwa o si gbohun mi lati oke mi mo re o gbohun mi lati oke mi mo re iyan ni pe David n gbiyanju lati se testimony wi pe yes emi gbi ohun mi soke reference ke nkan to sele ni verse 3 ke le mo pe ki se pe boya mo ko n soro nitori pe mo ti ni ibapade to je kin ni eri ọpọlọpọ wa o ki n le so eri wa ọpọlọpọ wa o mu eri bi ohun to se pataki nitori pe a o mo iwulo e oloyinbo pe ni testimony ọpọlọpọ yoruba pe ni eri bi mi o ba se asise ohun ti o je kọpọlọpọ mo itumo testimony ni pe won o mo wi pe ko senikeni to le ri okohun gba bi akoba fifun latodo Olorun wa ọpọlọpọ igba wa eni o ki ri awon nkan kekeke yi bi eri a ma wo ko digba tin ba to ra moto ti mo ba kole ti mo ba se kini kan sugbon so le so wi pe iwo lo npa emi ara re mo se iwo lo nbora re awon kan se analysis kan recently ti mo ri o ba mi leru gan ti ejo ba gba wa 50,000 to wa for any 5,000 naira automatically 24 hours e lo gba yen won analyze eni to nlo fun ibise fun 30 days to wa fun eni 5,000 odidi 24 hours e ojo kan lo fun eyan won ni o deserve keyan se kini keyan dupe melo melo wa ni eni to fun eni ori ofe ati eri ti o gbowo ti o gbobi lowo e so David wan so ni bibi o ni pe sugbon iwo Oluwa iyan ni pe gbogbo nti anu ti mo ri gba yi ohun ti mo ba pade ninu rin ajo mi ki se pe tori pe mo je eni to mo ogun ja ti a ba ran ti ninu psalm kan David je ko ya pe Olorun ko owo ohun lati ja ogun so David o gbe lori pe tori pe ohun mo ijaja tabi tori pe ohun ni ogbon tabi agbara to ohun ni lori lati le je eni ti Olorun lo lati ran Philistine si orun Goliath si orun rather sugbon o je ka mo wi pe biki ba se Olorun kini o ba sele sohun David la ohun to po koja opopolopo wa ori ah ki mo pe David la nkan yen koja sabade lo wo dada ohun ti David la koja awon ko ti e ri ila kekere e ti emi won si ti bo ninu bibele so David wa je ko yo wa pe iwo Oluwa ni asa fun mi go mi ati olugbe ori mi soke iyen ni pe ko so nkohun to mu da ti ki se lati owo Olorun opopolopo wa mo pe ki se pe David nikan lo ko gbo psalm ta nka yi sugbon ta ba lo wo awon ti o je eti o jade ohun ati awon iyan re ni won ko ta ba lo wo ohun to jade lenu e ninu awon psalm to je pe ohun lo ko funra re e mo pe David mo pe Olorun nikan ni Olorun to fun ohun ni eri to fun ohun ni eri lo je ko soro ni bi pe emi fi ohun mi kigbe si Oluwa o si gbohun mi lati oke mi mo re wa ori emi dubule mo si sun mo si ji nitori ti Oluwa ti mi leyin awa ti Olorun ti leyin la ni eri eni ti Olorun ko ba ti leyin ki ni eri eni ti Olorun ko ba ran lowo ki ni eri eni ti Olorun ko ba gbe da ki ni eri sugbon lai ba se pe a mo a ko le mo pe eri se pataki so ma fi akoko igba opolopo awon eniyan niyanju wi pe ohun to wa kakiri yen bi o ba mo Olorun to le fun o o ni wa kakiri bi o ba mo Olorun to le yonda re fun o o ni wa kakiri iwe Psalm chapter 75 e ma binu mi o fi be gbo Yoruba dele dele to ba ye Psalms chapter 75 verse 7 o soro kan nibe o wi pe sugbon Olorun ni onidajo o so kan kale o gbe elomiran soke ohun ti o ye opolopo eniyan ni pe ohun to fe fi pa ati agbara wa yen enikan wa to le fun o ti wa de leri lori e eni te elomi eti eyan elara ara ba fun o ni nkan o se se ko ma le leri nitori pe njo to ba ti fe ma soro pe mo ni nkan bayi eni a o pe se ki se ola mi lo nje ni e ja gba lowo e sugbon eni ti o le fun o ti eri re o si daju ti o si ni gba pada o la nsoro nipa e o ni olorun alaye eni na ni jesu christi o lo le fun o oni pe o lo man so enikan kale o si man gbe enikan ga mi o men to ngbohun mi laaro yi ti o tin ro wi pe mi na o ma ti leri enikan wa to le fun o leri eni eni mo nba osoro re laaro yi en to le je ko ni eri ti eniyan kan o ni se kini ti o ni le soro ti o ni lenu lori re ki se pe mo so pe ki se eniyan lo ma ran lowo sugbo on gbogbo ti emi ati eyin ri gba o wa latodo olorun wa e ko format sile ohun to ri gba yi o wa latodo olorun si eniyan latodo eniyan si odo re ko se ni keni to le ri ohun ko ngba bi ko se pe afifun lati odo tani wa olorun wa olorun yi na ni an pe ni jesu oni o man so okan kale o si man gbe okan ga Deuteronomy chapter 18 verse 8 oni ohun lo ni agbara lati fun ni oro o lo agbara lati fun ni oro fun die yi mo introduce eyin eyan te n gbo mi kakiri agbala aye laaro yi si Jesu Christi eni to man fun ni eri eni to man fun ni oro to man fun ni ohun gbogbo mo de gbadura fun awa ta wa nibi awa ta n gbohun mi lowo lowo bayi wi pe loruko en to da aye atoru ta pọ si Jesu Christi mo wi pe e o ni eri pupo amen e o ni eri pupo lekan si mo fi akoko so fun wa fun awa ta n gbo mi ti a ko ti ba Jesu pade ore ofere fun o lati ba Jesu Christi pade Jesu lo man fun ni eri ko si enikeni to le ri okohun gba bi ko se pe afifun lati odo Olorun wa Davidi dupe lowo Olorun nitori pe mo po Olorun lo fun ohun ni ori ofe yen ohun ni ogo ohun ati olugbe ori ohun soke nibo lohun ti wa ohun to ohun toju eran to ohun anu agbo eran ti enikan ko ran ti ohun bi ki ba wa se anu Olorun to wa ohun ori ta lo ma mo ohun lebi to ohun ma joba mo introduce eniyan na si emi ati eyin te n gbo mi lowo lowo bayi ti a ko ti ba pade wipe akoko re to le ba Kristi pade Jesu ni ona otito ati iye mo so daju daju fun o ko se ni keni to le ri onko ngba bi ko se pe afifun latodo Olorun wa ya wa ta ba mo pa fe gba Kristi ko ti peju fun o le jewo re ni Oluwa ati Olugbara re ni nsinsin ko se kan to npe ohun to kan ma se ni pe wa gbe owo re si ara re o so pe Jesu Oluwa mo gba o ni Oluwa ati Olugbala mi mo fi aye mi fun o mo le jewo re ni Olugbala mi ko ju be lo o si ri Jesu na niyan igbala re daju eri re sin bo bo se ma je niyan ni soki niyan o ti mo fe ba wa so ju bayen na lo aki Olorun Israeli ko gbo adura wa gbogbo awa ta n gbo mi mo gbadura fun yin iye okan to gbo mi to ri ami se laaro yi bi Jesu ba fun emi ni eri temi na si n soro eri re kaakiri ni gbogbo ibi ti mo n de loni mo gbadura fun o eri ti o je ko o mo wipe enikan wa ti won pe ni Jesu eri ti o je ko o ni ayo ayo to sonu mo lowo eri to ma je ko so pe yes emi re eni ti won ti ropin mo gbadura fun eri yen lo gba laaro yi mo gbadura fun eri yen lo gba laaro yi mo gbadura fun eri yen lo gba laaro yi fun awa ti a n se aisan kan tabi omiran Jesu ti ma n wo ni san ni mo pe laaro yi oya ko wo yin san fun awa ta n bere fun iranlowo yen ko jade fun wa fun awa ta n bere fun irin ajo loruko Jesu Olorun ko se fun o ogo ni fun Olorun loke orun Jesu Oluwa wa.

àkókò ẹ̀rílẹ̀tò tó ń bá afẹ́fẹ́ ṣọ̀rẹ́ ní west radio 89.3 FM eléyìí tí a kalẹ̀ sí aláàfin abẹ ní olúyọ̀lé estate nílùú ìbàdàn bí. ìránṣẹ́ ọlọ́run tó ti bá wa sọ̀rọ̀ ọlọ́run tó sì ti gbàdúrà fún wa láàárọ̀ yìí àwọn náà ni pásítọ̀ Abiola Adébáyọ̀.

0: ìránṣẹ́ ọlọ́run àlàyé, kí ni orúkọ chọ́ọ̀chì yín? Chọ́ọ̀chì yín àti àdúgbò Bolúwa.
1: Orúkọ ìjọ tí a ti wá ni Voice of Christ Apostolic Church, tó kalẹ̀ sí ẹ̀yìn Grammar School, Molete, Ibadan, directly opposite or down after Bibi Pied Evangelical Church.
0: Mo ń kí bàbá mi láàárọ̀ yìí. Ìránṣẹ́ Ọlọ́run àlàyé. Prophet Dr. Emmanuel Olúkunlé Adébáyọ̀. Àwọn ni dádì ìránṣẹ́ Ọlọ́run tó bá sọ̀rọ̀ Ọlọ́run láàárọ̀ yìí. Orí náà tún jẹ́ ọjọ́ àjọ̀dún wọn. Tábáníkà fi ni àjọ̀dún yẹn ti pé ọdún mélòó báyìí?
1: Àjọ̀dún yẹn, let me say 35 years.
0: 35 years.
1: 35 years.
0: Oluwa ṣeun.

0: ẹjẹ máa dágbére wẹ́rẹ́wẹ́rẹ́ orí ètò láàárọ̀ yìí. Ẹ má gbàgbà pé láàárọ̀ kùtùkùtù lọ́la láti dédé aago márùn-ún. Ẹ pàdé mi lórí ètò àṣẹ ìbẹ̀rẹ̀ ọjọ́ níbi tá a ti máa ń pàṣẹ fún ọjọ́ wa, tá a ti máa ń pàṣẹ fún ọ̀sẹ̀ tuntun. Bẹ́ẹ̀ ṣe ń lọ nínú ìrìn àjò ọ̀sẹ̀ tuntun yìí, lórúkọ Jésù, ojú ire àti àánú Ọlọ́run máa bá yín nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí. Mo kéde ẹ̀ sáyé ìwọ tó ń gbóhùn mi, ẹni tó o mọ̀ rí yóò ṣe ọ lóore lọ́sẹ̀ yìí. Ẹni tó o mọ̀ rí lọ́sẹ̀ yìí gangan wọ́n ṣe ọ lóore. Láti òkèèrè wá gba lẹ́tà ayọ̀. Mọ́mì, ẹ máa gba ìpè ayọ̀ lọ́sẹ̀ yìí. Ọ̀sẹ̀ yóò ní mú ewu dání fún yín. Ẹ jẹ́ Jésù máa ṣààbò lórí ẹ̀yin àti ilé yín lọ́sẹ̀ yìí. Má jẹ̀mú ibi kan kò ní ṣẹ lórí ayé yín. Mo dúpẹ́ lọ́wọ́ ẹni tó bá ìránṣẹ́ Ọlọ́run kọ́ wọ́n rìn wá. Kí ló orúkọ yín wá? Kí ló ẹ bá mi dárúkọ wọn?
1: Mr. Ṣọlá lorúkọ wọn.
0: Mr. Ṣọlá, ṣáwọn kọ́ ni bàbá ìwé?
1: Soon to be.
0: Ẹ ṣe tẹ wá sórí ètò yìí. God bless you, sir. Mo dúpẹ́ lọ́wọ́ studio manager tájọ ṣẹ́lá, àwọn náà ni Sam Adelere. Sadelere, ẹ má yí kúrò ń bẹ́ẹ̀. Téyìn bá ti ń dìde fúyà báyìí, Church on Radio ló máa gorí agbágbé. Mo fi ilé ìfẹ́ Olúwa àti àlàáfíà Olódùmarè lọ́wọ́. Títí ọjọ́ mẹ́jọ tèmi àti ìyín àjọ láǹfààní àti pàdé, ó dàbọ̀.

ìmọ́lẹ̀ sa ni mò ń sàn, ìmọ́lẹ̀ kó sọ fún mi, òkùnkùn kó kàkó lọ́nà mi, èmi gangan ní èmi gangan, olúwa. Iṣẹ́ ayọ̀ ni mò ń ṣe, iṣẹ́ àánú ni mò ń ṣe.

mọ́kínyìn ẹ̀ka ṣàn àtẹ̀kù ìsinmi òní ọ̀pọ̀ rẹ̀ láṣẹ láṣẹ ọlọ́ ìlédùmarè ìròyìn àgbáyé ìlàmúwá fún yín láti ìkànnì west radio 89.3 fm ìkànnì kànga gbọ́mágbẹ̀ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà láàbí avenue olúyọlé estate ìbàdàn tèmítọ́pẹ́ ọláwọlé ni oníròyìn yìí ṣáájú ẹgbọ́ àwọn kókó lẹ́ẹ̀tọ́ àánú ìròyìn náà. àjọ inec mú àfikún dé bá gbèdéke àsìkò fífi orúkọ àwọn olùdíje ṣọwọ́ sí ọjọ́ ìṣẹ́gun. àjọ sẹ́ràbù pàrọwà sí ààrẹ tinubu àtìkù àti àwọn míì láti yọ̀ǹda àtẹ̀jáde àwọn nǹkan ìní wọn. àwọn ilé ẹjọ́ nílẹ̀ amẹ́ríkà yanjú ọ̀rọ̀ lórí fífi ọwọ́ òsì júwe ilé fún àwọn ọmọ ilẹ̀ south sudan àti myanmar. ilẹ̀ iran ṣe àgbéjáde ìbéèrè wọn fún ṣíṣí òmóòsì padà. nínú ìròyìn eré ìdárayá ìdíje commonwealth tọdún 2026 bẹ̀rẹ̀ nílùú èkó lónìí ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. àjọ tó ń bójútó ètò ìdìbò lórílẹ̀-èdè tí a mọ̀ sí inec ti mú àfikún dé bá gbèdéke àsìkò fífi orúkọ àwọn olùdíje sí ipò gómìnà àti ilé aṣòfin ìpínlẹ̀ ṣọwọ́ láti ọwọ́ àwọn ẹgbẹ́ òṣèlú fún ètò ìdìbò tọdún 2027 láti ọjọ́ sátidé ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026 sí ọjọ́ ìṣẹ́gun tí ṣe ọjọ́ kọkànlá oṣù kẹjọ ọdún 2026. ìkéde ìgbésẹ̀ yìí wá láti ọwọ́ àjọ náà lánàá nínú àtẹ̀jáde létí ẹni tí ṣe kọmíṣánná àpapọ̀ tó tún jẹ́ alága fẹ́tọ́ ìròyìn àti ìgbìmọ̀ ìdánilẹ́kọ̀ọ́ àwọn olùdìbò eyín muhammed haruna buwọ́lù. níbẹ̀ ni wọ́n ti ṣàlàyé ìdí pàtàkì ìgbésẹ̀ náà. bákan náà ni àjọ inec ti kéde mímú òpin dé bá gbígba káàdì olùdìbò alálòpẹ́ pvc ní ìpínlẹ̀ ọ̀sùn ṣáájú ètò ìdìbò gómìnà ọjọ́ 15 oṣù kẹjọ wípé ààyè wà fún àtúntẹ̀ káàdì títí di òru òní ti ṣe ọjọ́ 9 oṣù kẹjọ. àjọ ajàfẹ́tọ̀ ọrọ̀ ajé àti kíkún àkúnyawọ́ nídìí iṣẹ́ àkànṣe tí a mọ̀ sí serap ti parọ́wà sí gbogbo àwọn olùdíje sí ipò ààrẹ 19. eléyìí tí àjọ inec ṣe àgbéjáde orúkọ wọn láti ṣe àfilédè àwọn nǹkan ìní wọn fún aráyérí pẹ̀lú títako òní gbangba ìgbésẹ̀ ríra ìbò àti sísanwó ẹ̀yìn ṣáájú àti lásìkò ètò ìdìbò ààrẹ tọdún 2027. serap pàrọwà wípé kan ṣàlàyé orísun ọ̀rọ̀ wọn pẹ̀lú ti àwọn aya wọn tó fi dórí àwọn ọmọ wọn tí kò tíì lọ́kọ àbí láyà tó wà lábẹ́ 18. eléyìí ló jẹyọ nínú àtẹ̀jáde tó wá láti ọwọ́ igbákejì adarí àjọ náà eyín nǹkan láwọlé olúwádàrẹ. níbẹ̀ ni wọ́n ti képe àwọn olùdíje náà. àjọ tó ń rí sí gbígbógun ti ìlòkulò ogun lórílẹ̀-èdè yìí tí a mọ̀ sí ndlea ti pàrọ̀wà sí àwọn òbí láti bójútó àwọn ọmọ wọn lóye tó kúndùn jíjẹ àwọn nǹkan aládùn kéékèèké inú ọ̀rá pẹ̀lú ìkìlọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan olóró ni wọ́n ń kó wọlé sí orílẹ̀-èdè yìí nípasẹ̀ àwọn nǹkan aládùn báyìí. gẹ́gẹ́ bí ó ti wà nínú àtẹ̀jáde tó wá láti ọwọ́ adarí fẹ́tọ́ ìròyìn àti ìlanilọ́yẹ̀ àjọ ọ̀hún eyín ò fẹ́mi babafẹ́mi níbẹ̀ ló ti parọ́wà yìí pẹ̀lú àpèjúwe wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn oògùn olóró ìní àjọ kọ́stọ̀mù tó ń gbẹ́sẹ̀ lé ní tínkà lílo èkó ni wọ́n ṣe lọ́jọ̀ lọ́nà nǹkan aládùn báyìí eléyìí tó sì lè ṣe àkóbá jíjẹ ògidi oògùn olóró láìmọ̀. àjọ àwọn adájọ́ ilẹ̀ amẹ́ríkà méjì ti yanjú ọ̀rọ̀ fún ìṣèjọba ààrẹ donald trump láti parí ààbò péréte fún lílé àwọn ènìyàn lè tó wà ní ilẹ̀ amẹ́ríkà láti south sudan
àti Myanmar. Tẹ́ ẹ̀ bá gbàgbé, àwọn adájọ́ ní Boston àti Chicago lọ́jọ́ Jímọ̀ tó kọjá tako akitiyan àwọn ajàfẹ́tọ̀ àwọn àrè láti dúró lórí ààbò péréte TPS fún àwọn orílẹ̀-èdè méjèèjì lẹ́yìn ìgbésẹ̀ ilé ẹjọ́ gíga lóṣù kẹfà lórí ọ̀rọ̀ náà. Nínú eléyìí tí ìdíwọ́ ti débá akitiyan iléeṣẹ́ aláàbò DHS. Ilẹ̀ Spain ti ṣe àfilédè ètò àyẹ̀wò ẹnubodè onígbà péréte fún àwọn arìnrìn-àjò láti ilẹ̀ Italy. Eléyìí tó ti gbìnàyá lóru àná nínú ìgbésẹ̀ ìgbẹ̀sàn. Ìkéde yìí ló jẹyọ nínú ìgbésẹ̀ àárín orílẹ̀-èdè ilẹ̀ European Union méjèèjì lẹ́yìn ọ̀sẹ̀ kan létí ilẹ̀ Italy gbé irúfẹ́ ìgbésẹ̀ náà. Ìkéde yìí wáyé lẹ́yìn àtakò ilẹ̀ Italy sí ìkìlọ̀ Madrid lọ́jọ́ Jímọ̀ tó kọjá láti dáàbò bo àwọn ọmọ ìlú rẹ̀. Ilẹ̀ Iran ti ṣe àfilédè ìlànà àti ìbéèrè rẹ̀ fún ṣíṣí Strait of Hormuz padà ní àná. Nínú eléyìí tí a ti rí àwọn nǹkan ìtanà fún àwọn nǹkan tán bàjẹ́ lásìkò ogun. Èsì fi léde wípé Tehran gbé ìgbésẹ̀ títí orí omi náà pa láti ìgbà tí ilẹ̀ Israel àti ilẹ̀ US ṣe ìkọlù sílẹ̀ Iran nínú oṣù kejì tó sì fẹ́ gba owó ìrìnà àwọn ọkọ̀ pẹ̀lú ṣíṣe ìkọlù sí àwọn ọkọ̀ léè tó bá gba ibẹ̀ kọjá. Àti ṣe mínísítà fọ́rọ̀ ilẹ̀ òkèrè ilẹ̀ Iran Abbas Araghchi ṣàlàyé eléyìí: ẹni tí dẹ̀ ṣe olórí elétò ààbò ẹ̀yìn o Mohammed Bagar Sogade lánàá, òun náà sọ̀rọ̀ lórí àwọn àgbéjáde àwọn nǹkan léètọ́ ń bèrè fún náà. Nínú ìròyìn eré ìdárayá, ìdíje Commonwealth Federation Fencing Championship yóò bẹ̀rẹ̀ nílùú Èkó lónìí. Eléyìí tó jẹ́ ìgbà àkọ́kọ́ gbígbàlejò ìdíje náà nílẹ̀ Áfíríkà. Àwọn aṣojú láti orílẹ̀-èdè tó tó ogún níye ni yóò wà ńbẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò ìṣíde ìdíje ọ̀hún. Ẹni tí ṣe ààrẹ Commonwealth Fencing Federation Marie-France Dufour ó gbóríyìn fún ìmúrasílẹ̀ orílẹ̀-èdè yìí fún ìdíje náà pẹ̀lú àlàyé lórí ìrètí ipa ìdíje ọ̀hún lórí ilẹ̀ Áfíríkà. Èyí lópin ìròyìn àgbáyé wa fún tọ̀sán tòní, ṣùgbọ́n ká tó máa lọ ẹgbẹ́ àwọn kókó tá a mẹ́nuba lẹ́ẹ̀kan sí. Àmúwá fún yín pé àjọ tó ń bójútó ètò ìdìbò lórílẹ̀-èdè yìí ìyìn INEC ti mú àfikún débàgbèdéke àsìkò fífi orúkọ àwọn olùdíje sípò gómìnà àti ilé aṣojúṣòfin ìpínlẹ̀ Ṣọwọ́ láti ọwọ́ àwọn ẹgbẹ́ òṣèlú fún ètò ìdìbò ọdún 2027 láti ọjọ́ Sátidé ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026 sí ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ kọkànlá oṣù kẹjọ ọdún 2026. Àmúwá fún yín pé àjọ ajàfẹ́tọ̀ ọrọ̀ ajé àti kíkó àkúnyawọ́ nídi iṣẹ́ àkànṣe tí a mọ̀ sí SERAP ti parọ́wà sí gbogbo àwọn olùdíje sípò ààrẹ 19. Eléyìí tí àjọ INEC ṣe àgbéjáde orúkọ wọn láti ṣe àfilédè àwọn nǹkan ìní wọn fún ara yiri pẹ̀lú títako ní gbangba ìgbésẹ̀ ríra ìbò àti sísanwó ẹ̀yìn ṣáájú àti lásìkò ètò ìdìbò ààrẹ tọdún 2027. Àmúwá fún yín pé àwọn adájọ́ ilẹ̀ Amẹ́ríkà méjì ti yanjú ọ̀rọ̀ fún ìṣèjọba ààrẹ Donald Trump láti parí ààbò péréte fún líle àwọn ènìyàn lè tó wá sí ilẹ̀ Amẹ́ríkà láti South Sudan àti Myanmar. Amẹ́nubà wípé ilẹ̀ Iran ti ṣe àfilédè ìlànà àti ìbéèrè rẹ̀ fún ṣíṣí Strait of Hormuz padà ní àná. Nínú eléyìí tí a ti rí àwọn nǹkan ìtanà fún àwọn nǹkan tó bàjẹ́ lásìkò ogun. Nínú ìròyìn eré ìdárayá láti máa fún yín pé ìdíje Commonwealth Federation Fencing Championship yóò bẹ̀rẹ̀ nílùú Èkó lónìí. Eléyìí tó jẹ́ ìgbà àkọ́kọ́ gbígbàlejò ìdíje náà nílẹ̀ Áfíríkà.
Akojọpọ ati atuto iroyin te gbọ ni lo wa lati owo Kemisola Williams. Aye wa lati ma gbọ wa ni awon ojo opo ibanidoro agbogbo at West Radio 893. Etle ma gbọ ni ojo opo Facebook West Radio 893 FM fan page. Ele kan si wa loju itakun agbaye www.westradio893.com. Etule kan si yara iroyin wa lori ero ipe abi loju opo WhatsApp. Lojo opo 091-6893-2000. Temi tope, o la wole ni oruko temi. Eshi yon tem bewa, o lorun yobu kunyi, amin.

0: ìbílẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.
1: Nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM, Nǹkan agbẹ́mágbẹ́.

Ọlọ́run alágbára Elédùmarè kábíyèsí o bàbá mímọ́ Agbẹ́yìngà torí pé ẹ̀yin ni bàbá wa. Mo ń fi eléyìí kí wa kábọ̀ sí iléeṣẹ́ wa West Radio 89.3 FM tó gúnlẹ̀ sí Aláàfin Avenue Olúyọ̀lé Estate Nìbàdàn níbí báyìí. Ètò tó gbòde òná ni ìrírí lágbà láti ọwọ́ ọmọ yín olólùfẹ́ yín Olúwa Fúnmilayọ̀ Ògúntọ̀nà. Mo kí yín ní Olúwa lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun lórúkọ olùdásílẹ̀ iléeṣẹ́ yìí Evangelist Lillian Bademosi. Ọ̀gá wa MD wa yẹn Managing Director wa àwọn náà ni Òjó Emmanuel Ayọ̀ Òjó Emmanuel. Ẹni tó jẹ́ kẹ́ máa gbọ́ wa ketekete a engineer wa àwọn náà ni Adé Lérè. Ẹ má gbàgbé ohun tá máa ń ṣe nínú ètò wa ètò yín ètò ìrírí lágbà tó jẹ́ pé a máa ń gbé tọkọtaya olólùfẹ́ méjì a máa ń gbé wọn wá sí orí ètò eléyìí tó jẹ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ ìrìn àjò wọn láti ọdún díẹ̀ sẹ́yìn. A ti gbé àwọn tó jẹ́ pé wọ́n ti lo 50 ọdún 40 ọdún 30 ọdún 20 ọdún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wá tí mo sì nígbàgbọ́ pé ẹ ti kọ́ ẹ̀kọ́ kan tàbí òmíràn nínú ìrìn àjò àti ìtàn ìgbésí ayé wọn.

inú mi dùn láti rí pé mò ń gbọ́ West Radio 89.3 FM. A sì wò mí kí gbogbo ènìyàn pátápátá kẹ farabalẹ̀ láti máa gbọ́ nípa gbígbọ́ àwọn prógrámù yìí. Ẹ ò jẹ́ ní ìbùkún. Àmì.

Olúwa Olúwa wa orúkọ rẹ ti ní ìtòlú gbogbo ayé. Ìwọ tó fìdí ayé sọlẹ̀ ká sórí ìṣàn omi. Ìwọ ọba àwọn ọba Olúwa àwọn Olúwa. Ọba tó dáyé, ọba tó ní ká wà, ọba tó ní ká máa bẹ̀. Àrí ìró àlá, gbogbo ìdílé Jésè. Ìwọ láwúwo má ṣe é gbé. Ìwọ ni àrí ìró àlá, ọba àwọn ọba. Tí ò bá sí wọ Ọlọ́run kò lè sí àwa o. Ìwọ náà ló wà tó ní ká máa bẹ torí wọ ní ọ̀rọ̀. Torí ní àtètò kọ́ṣe ni ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ wá sí wà pẹ̀lú ó wà pẹ̀lú wa. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ wà pẹ̀lú wa láti ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wá. Láti ìsẹ̀mí ayé ni ọ̀rọ̀ ti wà. Ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run náà sì ń kọ́ ta ni Ọlọ́run. Ọ̀rọ̀ náà ni Ọlọ́run. Ọ̀rọ̀ tí ń bá wa gbé lójoojúmọ́. Ọ̀rọ̀ tí ń bá wa sọ̀rọ̀ lójoojúmọ́. Ọ̀rọ̀ tí ń kúnnú ẹni tó ń gbénú ẹni tó tún ń sọ̀rọ̀ jáde. Ọ̀rọ̀ tó ṣe wípé ó kọ́lé sínú wa, ó tún ṣe kíni. Ó sọ wá di ọ̀tun. Ẹ tún káàbọ̀ ní orí ètò yín ní alẹ́ yìí. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa Fìtílà Ìgbàgbọ́ rèé lórí Wells Radio 89.3 FM. Pẹ̀lú ọmọ yín Ebenezer Ayọ̀dẹ́lẹ́ Ògúnníyì rèé. Ọmọ bàbá oníwàásù náà ni ọmọ ìyá Mission lóde Pẹ́là nílùú Ṣẹ́yìn. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa Fìtílà Ìgbàgbọ́ lórí Wells Radio 89.3 FM.

ẹti mọ bá ṣe máa ń ṣe lórí ètò yìí ní ọ̀sẹ̀ tó kọjá yìí a tún bá ọ̀nà mìíràn a bá yọ lórí ètò fìtílà ìgbàgbọ́ we were able to establish some things a fi àwọn ìdí kankan múlẹ̀ kí a tó lọ sínú ìbéèrè wa orí rẹ̀ náà láàsì tún dúró lé lónìí mo dúpẹ́ lọ́wọ́ àwọn tí ó pè ní ìjẹ ìjọ mo sì dúpẹ́ lọ́wọ́ àwọn tó fún wa ní ẹ̀bùn kékeré láti tún fi fún àwọn ènìyàn wa mo tún dúpẹ́ lọ́wọ́ àwọn tó tún fún wa ní ẹ̀bùn ní ọ̀sẹ̀ yìí mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi dáadáa bàbá mi akíndélé dáadáa Zakios Akíndélé ẹ ṣe gbogbo ìgbà àwọn olùgbọ́ wa lórí ètò yìí dáadáa ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọn lè mọ́ pè sórí ètò ṣùgbọ́n wọ́n fọkàn bá wa lọ dáadáa lórí fìtílà ìgbàgbọ́ àwọn sì ti wà pẹ̀lú wa láti ọjọ́ pípẹ́ kan báyìí ẹ ṣe gan ni o ẹ̀bùn kékeré kan ó tún wà ńlẹ̀ fún àwọn tó bá pè wọlé lónìí lórí fìtílà ìgbàgbọ́ ti ẹ̀bùn kékeré náà ni nígbà tá a sì ń wá onígbọ̀wọ́ fún àwọn ètò wa lórí fìtílà ìgbàgbọ́ náà bóyá ìṣẹ́jú márùn-ún ni ìṣẹ́jú mẹ́wàá ni tàbí nǹkan tẹ́yìn náà ń tà láti fi gbé iṣẹ́ olúwa lárugẹ wípé ẹni tó bá gba ìbéèrè láti inú bíbélì ẹ̀bùn kékeré tẹ́ ẹ bá ní fún ìwọ òǹtajà àbí aṣọ tí ẹ̀ ní wọ́n ń tà mo wá sórí ètò yìí òun jíjẹ ni wọ́n ń tà mo wá sórí ètò yìí ohunkóhun tí wọ́n ń tà bí ẹ̀bùn kéékèèké tàbí ńláńlá gan ta fi lè fún àwọn ènìyàn kò ṣe wípé torí ẹ̀bùn gan náà la ṣe ń ṣètò yìí o ṣùgbọ́n ẹ mọ̀ wípé láti inú bíbélì à ń kọ́ra wa wípé ó dára láti máa ka bíbélì dáradára bẹ́ẹ̀ ni torí pé ọ̀rọ̀ ọlọ́run tó jẹ́ fìtílà fún ẹsẹ̀ wa bẹ́ẹ̀.

0: gẹ́gẹ́ ni ọ̀rọ̀ Ọlọ́run tún jẹ́ atọ́ni àti atọ́nà fún wa ní ojoojúmọ́. Nítorí wípé ọ̀rọ̀ Ọlọ́run tí ó bá wà ní ọkàn àyà wa, a ó máa wò wípé tí Ọlọ́run ò bá ṣe báyìí, ṣé ǹjẹ́ ó yẹ kémi ṣe báyìí gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì? Ẹ sì mọ̀ wípé kí ló dé tá a fi ń pè wá ní kìrìsìtẹ́nì gan? Tó bá bí ẹlòmíràn pé why are you a Christian? How did you become a Christian? Báwo ló ṣe di kìrìsìtẹ́nì? Àbí kí ló dé tó fi di kìrìsìtẹ́nì? Kí ló dé tó fi di kìrìsìtẹ́nì gan? Ọ̀pọ̀lọpọ̀ wa là lè dáhùn. Wọ́n pè wá ní Kristi kéékèèké nínú Bíbélì. Àbí àwọn olùtẹ̀lé Jésù, wọ́n pè wọ́n ní Kristi kéékèèké. Tá bá ti ṣí àwọn ẹ̀rọ tó wọ station yìí wá, ẹ pàá pè wọlé. Àwọn ìpè tí ó ti ń wọlé lóòótọ́. Ṣùgbọ́n tá a bá ti ṣí aago wa sílẹ̀ láti pè wọlé, táyè bá ti yọ, ẹ pè wọlé. Ẹ má ti ìbínú sí wa.
1: Ìgbàgbọ́ wa yóò dàgbà, a ó borí ìjì. Ìbéèrè àti
0: à ń sọ fún wa wípé ní orí ètò yìí, à ń ka Bíbélì, à ń sọ láti inú Bíbélì, a sì tún ṣe kí ni, a tún dáhùn ìbéèrè láti inú Bíbélì wá. Ẹni tẹ́ ń pè, ẹ jẹ́ kó di, tó bá di àkókò ṣe, màá sọ àkókò tẹ́ ẹ pè wọlé fún wa. Ẹ mọ́ ti ìbínú. Ẹ lórí ètò wa lónìí, níbo la ń lọ gan-an? Níbo la ti fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ wa? A fẹ́ jíròrò láti inú Bíbélì kí a tó wá béèrè ìbéèrè lọ́wọ́ wa. Ní àṣálẹ̀ yìí, mo fẹ́ sọ fún wa wípé arákùnrin kékeré kan wà, a mọ̀ sí aláàlá ni, ó máa ń láàlá gidigidi nínú Bíbélì. Ṣùgbọ́n àwọn tí ó wà ní agbègbè rẹ̀, wọn ò lè handle rẹ̀ rárá, wọn ò tiẹ̀ lé, wọn ò fẹ́ gbọ́. Tán bá nígbà ẹni báyìí lálàá báyìí, wọn ò tiẹ̀ fẹ́ gbọ́ létí. Gbogbo àwọn arákùnrin rẹ̀ pátápátá ni wọ́n kórìíra rẹ̀, wọ́n kórìíra débi pé wọ́n tún ṣe inú níbí ni sí. Láti ìgbà tó ti wà ní bíi ọmọ ọdún méje, sókè títí di bí ọmọ ọdún 17 years. La wa mu akanta, ẹni tí ò tiẹ̀ mọ́wọ́ tí akanta sóko ẹrú bẹ́ẹ̀. As if that was the end of the story. Ara o, ẹni tẹ́ mọ̀ pé ta bá tiẹ̀ ta ní àsìkò ìgbà yẹn, ní tí a tiẹ̀ ń ṣòwò ẹrú nígbà yẹn àbí. Tí wọ́n bá ta arákùnrin kan tàbí arábìnrin kan sóko ẹrú bá ń sọ, ká ó ti lọ, ẹni báyìí ti lọ, a lè má gbúrò rẹ̀ mọ́ láíláí. Ṣùgbọ́n ní ti arákùnrin tá à ń sọ nínú Bíbélì yìí, ṣé kí n má tàn yín? Ìtàn rẹ̀ kò parí síbi bí yìí o. Ọ̀pọ̀lọpọ̀ wa láti máa wò pé ẹni tí wọ́n tà sóko ẹrú lóòótọ́, ìtàn rẹ̀ báyìí ó ti wá di nǹkan. Ìtàn rẹ̀ ó ti wà so pathetic, ó di nǹkan tó dun èèyàn lọ́pọ̀lọpọ̀. Ẹni tó bá gbọ́ ìtàn rẹ̀ nígbà yẹn máa wò pé àti wá ta arákùnrin ìtòkò ẹrú, ibo la ta lọ, kí ló ṣe, ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀? Tó ti ẹ̀ parọ́ wípé wọ́n ti ẹ̀ ta sóko ẹrú lóòótọ́ ni. Ṣùgbọ́n ẹni tó bá ròyìn rẹ̀ rúgbọ́ ìkòkò ti pa jẹ́ o, àbí nǹkan kan ti ṣe, kò sẹ́ni tí ó gbọ́ ìtàn yìí tí ò ní, tí ara rẹ̀ ò ní bù máṣọ àbí bẹ́ẹ̀ kọ́ nínú Bíbélì. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ní àṣálẹ̀ yìí. Bóyá àwọn ènìyàn wa tàbí ọ̀rẹ́ tàbí ojúlùmọ̀ tàbí ẹ̀gbọ́n wa gan, àbí bàbá àti ìyá wa gan ni, àbọ́mọ ti wa, àbí ìyàwó àbọ́kọ wa gan, bóyá ẹlòmíràn a ti lè dà wá. Ọ̀rọ̀ tí ò yẹ ká sọ sí wa, a ti sọ ọ́ sí wa. Àwọn nǹkan tí ò yẹ ká fojú rí, a ti fojú rí, wọ́n ti dà wá. Ọ̀pọ̀lọpọ̀ wa la lè wà ní situation tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọ̀pọ̀lọpọ̀ wa a lè wà ní ọkàn wa, àwọn èèyàn kan wà ní ọgbà ẹ̀wọ̀n lọ́kàn wa. Tó ṣe wípé a sọ pé láíláí mi ò lè dáríji ẹni báyìí. Wípé ẹni báyìí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ mí rè, ó dùn mí gidigidi. Tí mo bá ti ń gbàdúrà, màá tún máa fi sínú àdúrà pé Olúwa gbà mí lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ wa la sì tún wà ní oko kan tá a mọ̀ sọ pé Olúwa, when will you remember me? Ìgbà wo gan ló rántí mi gan? se o ti gbagbe mi si bi ti mo wa gan bayi oluwa to ba se wi pe iwo leleyi to ba se wi pe iwo gan leleyi mo fe fi yo wi pe olorun o gbagbe re be ni olorun o gbagbe re olorun to ti so fun o wi pe ka kepe won yo da wa lohun oni ka wa kiri awa yo si ri oni ka kan kun ko ohun yo si sile fun wa be gege ni bibeli se so fun wa wi pe to ba si kan kun bayi ohun yo si sile fun wa eni ta nsoro re ni ale yi na ni Josephu ti gbogbo a mo si Josephu nko alala Josephu alala na la mo.

0: kí ló mú kí ìtàn ìgbésí ayé Joseph kó yàtọ̀ sí gbogbo ìtàn tá à ń sọ nínú Bíbélì? Kò ṣe wípé bóyá ó dàbí sábàbí pé lọ́ọ̀kì ni, rárá o. It was actually a character forged in the fire of unfair situation. While he kept his integrity intact in God. Ẹni tó ṣe wípé ìgbésí ayé rẹ̀ báyìí kò jẹ́ kí ohunkóhun kó ta epo sí àlá rẹ̀. Ìwọ náà tó ń gbọ́ mi láṣálẹ̀ yìí, mo fẹ́ kó o mí kanlẹ̀ díẹ̀ kó wo ìtàn ìgbésí ayé Joseph. Kó wá fi wé ìtàn ìgbésí ayé rẹ̀ wípé ohun gbogbo nìwọ náà ti ń ṣe. Lóòótọ́ ohun gbogbo nìwọ náà ti ń ṣe tó ń wò pé I've not done anything wrong. Tó wá ṣe wípé láti ìgbà tá a tún ta sóko ẹrú tán, a tún fìyà jẹ́, a tún sọ sí túbú. Ṣùgbọ́n ìtàn ìgbésí ayé Joseph ó kọ́ wa ní nǹkan tó jinlẹ̀ gan-an. Many of us gave up and we are still giving up. Many of us gave up. We give up on our integrity the moment it stops being convenient with us. Nígbà tó ṣe wípé ó rọrùn, a kàn wípé jẹ́ kí n compromise díẹ̀ jàre. Ayé ń ṣerú ẹ̀ náà. Bóyá kí n sáré ṣe kí n ba lè rọ́nà lọ. Ìtàn ìgbésí ayé Joseph kọ́ wa wípé ká dúró ṣinṣin. No matter what we are passing through. But Joseph eggs on. In the pit, in Potiphar's house, and in the prison, kini Joseph ṣe oduro sinsin. Nigba ti a ju sinu iho, nigba to wa ni ile Potiphar, nigba to ti a tun ju sinu ọgba ẹwọn ninu tubu. And that actually brings us to an important question, ibeere nla kan. What sustain a man when everyone around him has moved on with their lives, but is still waiting on his own breakthrough? Kí ló máa ń mú ènìyàn dúró tàbí kí ló máa ń mú ènìyàn dúró? Ẹ jẹ́ kí n béèrè bẹ́ẹ̀ pé kí ló máa ń mú ènìyàn dúró? Nígbà tó ṣe wípé gbogbo àwọn ènìyàn tó wà ní àyíká àti àyídà rẹ̀, àwọn ti lu àlùyọ, òun nìkan ló wá kù. Ó wá dàbí wípé àwọn nìkan ló wá kù láti gun òkè, láti gun àkàbà àṣeyọrí. Could it be God was already working beneath the surface? Kó ṣe wípé àbí Ọlọ́run tiẹ̀ ti ń ṣiṣẹ́, ó ti ń ṣiṣẹ́ ni, àbí ò tí ì ṣiṣẹ́ ni, àbí ò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ ni, àbí Ọlọ́run ò gbàdúrà mi ni, àbí Ọlọ́run gbàdúrà mi ni. Or God is arranging my breakthrough from Egypt. Àbí Ọlọ́run tiẹ̀ ti gbàgbé mi sí Egypt ni, ṣé mi ò ní lọ sí ilẹ̀ Kenani mi mọ́ ni? This is why tonight conversation really matters. Ìbéèrè ta fẹ́ béèrè lọ́wọ́ wa náà, this is why it matters. Kò í kàn ṣe ìbéèrè lásán la kàn fẹ́ béèrè lọ́wọ́ wa, a fẹ́ kẹ́kọ̀ọ́ díẹ̀ láti inú Bíbélì náà ni. Very soon we are going to open the phone lines. A ṣe àwọn fóònù wá sílẹ̀ tẹ́ ó bẹ̀rẹ̀ sí ní pè wọlé láti jọ jíròrò nínú Bíbélì. Kí n pè bẹ́ẹ̀ kì í ṣe ìbéèrè lásán, láti jọ jíròrò láti inú Bíbélì wá. As we prepare to continue, let me remind you something. Kí n fi tó wa létí wípé ètò yìí kò kàn ṣe ètò lásán láti máa béèrè ìbéèrè nínú Bíbélì lásán o. Ọ̀pọ̀lọpọ̀ wa láti há Bíbélì sórí. Ṣùgbọ́n ẹ̀kọ́ wo la rí kọ́ gan, ẹ̀kọ́ wo là ń rí kọ́ láti inú Bíbélì? This is a Bible question and answer program designed to encourage every believer to open the Bible to search the scriptures and discover God's truth personally. Ọ̀pọ̀lọpọ̀ wa nǹkan tí Bíbélì sọ fún wa mọ́ dúdú. kini bibeli so ninu Isaiah, kini bibeli so ninu Samu, kini bibeli so ninu ise awon apostoli. Nkan ti Sunday school teacher wa nikan ba so fun wa tabi pastor wa ba so fun wa nikan o na la ngbo igba wo ni gan ni wo na si joko ka bibeli o ti e le o raye si audio bible o ngbo orin o audio bible wa ti o tun salaye re gan fun opolopo wa ni bi ise when you need something to while away time, why don't you take your bible, read your bible? Oh, raye lati gbe ayo ti e le ko saye fun lati gbe hard copy lo si bi se abi soft copy wa lori phone. Eh wo ti raye lati se abi, you can also listen to bible bible audio bibles on your phone. Je ko ka fun o, bo se nka o le bo se nko je ko je ohun ti o ka lale tabi to gbo lale ti wa fi sun niyan to se wupe to ba ngbo ba orun kan ra ma kun e lo die die be gege lo si ye ki bibeli je fun wa. O ye ko ma ko wa leko, our personal companion lo ye ki bibeli wa je fitila igbagbo na si re. O ye ka wa na mu lokunkun dun ni gbogbo ojo Sunday wi pe to ba ti di asale Sunday bayi o lati agogo meje asale titi di mejo asale bayi West Radio 89.3 FM na ni ma yin pin si a fe keko lati nu bibeli a si fe je ebun lati nu bibeli na ni 0916 893 1000 wa. Baba Adejare lati Odo Ona Eku Ataro.
1: Yes sir.
0: Eje bun wa si ri owo wa ni ose to koja.
1: Bẹẹni.
0: Adupe lowo Olorun. Itan ta nwo lati nu Bibeli loni itan Joseph ni. Ibe na la si ti be bere bere lowo wa. Wa fe bere bere akoko yin ni pe kini oruko baba Joseph ati pe omo melo ni baba re bi gan.
1: Oruko baba Joseph ni Jacob. Omo mejila lo si.
0: Omo mejila se kan le daruko meji ninu awon mejila yin yato si Joseph.
1: Simoni ati Rubeni.
0: Simoni ati Rubeni. Ninu bo lo wa ninu bibeli ka so wi pe se nu Samu lo wa ni abi nu iwe fi
1: hin inu iwe Genesis lo wa.
0: Inu iwe Genesis lo wa. O da ibeere ti o ti ma so wi pe o ni elekeji si to keyin ala meji wo ni Joseph wa la ti o fi han pe awon arakunrin ati obi re yo teri ba fun.
1: Joseph lala pe ori osuba ti rao. Ti won teri ba fun. Eni o si tori awon iti. O kala pe ki won teri ba fun iti ti e. O ala oro ala ye fun awon arakunrin re.
0: Oro ala yi fun awon arakunrin.
1: Eni won de won ti kore
0: ra re. Ewu Olowa, ewu wo ni Jacob se fun Joseph gan ni pataki. Se mo pe baba re baba Joseph o se wu kan fun abi be ko
1: bene
0: ewu wo lo wa se fun eko wo gan lo wa fi ni eko ni itan Joseph wa ko wa eko mejeji e papo
1: ewu to wa ni teji pe Jacob ran aso lara bara Joseph bi to je omo igbagbo re a do bi pe tori yen o mu ki lara ko ti o lati odo awon ego ti mo ku ri ara ni to ni. A ri pe gẹgẹ bi obi a gbọdọ ma ṣe oju ṣaaju laarin awọn ọmọ wa. Ti a ba ti fẹran kan bori pe iwa wọn ma yatọ sira awọn to eyi to ba jẹ pe iwa rẹ da ka fẹran a gbọdọ pe toju ade gbọdọ ṣe lati han debi pe awọn to kun a mọ wa ma ṣe ilara si ọmọ yẹn wọn le ṣe piparu ọmọ bẹẹ
0: ni
1: naa a gbọdọ jẹ ẹni ti o ti pọ ṣeun gbogbo ninu titẹ ọmọ wa a gbọdọ fi oju ṣaaju a gbọdọ fi tọrọ.
0: Ẹ ṣe gan wípé kò gbọdọ̀ sí ojú ṣaaju ní títọ́ ọmọ wa. ìṣobìnrin ni o, ìṣọkùnrin ni o, wọ́n ti ń dàgbà ni o, kékeré ni abudọ̀ kọ́ wọn ní ìlànà kan náà, abudọ̀ fẹ́ràn wọn lóòótọ́ lóòótọ́ gẹ́gẹ́ bí òbí, bóyá lè fẹ́ràn kan jù kan lọ lọ́kàn wa wípé ọmọ báyìí bóyá àwọn òwe pé ṣùgbọ́n kò yẹ kó rí bẹ́ẹ̀ ifun gan gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì abudọ̀ fẹ́ràn àwọn ọmọ wa. Ẹ ṣe gidi tẹ bá ti láti ọwọ́ bàbá wa Akíndélé ẹ rí káàdì kékeré kan. Ẹ ṣe. Hello.
2: Hello.
0: Eka lesa.
2: Eka le wa ko si mi oni o.
0: Awa ni yes sir. Kini oruko
2: yin? Mi Olayo Majesu.
0: Ami Jesu. Ofeni.
2: Ni ate Olukayode lati ku Ola Apata.
0: Lati ku Ola Apata. E ku ojo isinmi baba wa. Eto yin na ni fitila igbagbo lori West Radio. Hello sir. Mo n gbọ yin, mo n gbọ yin, se n gbọ nkan ti mo n so daada.
2: Mo n gbọ yin, mo n gbọ yin.
0: Lati nu bibeli na ni ibeere lati nu bibeli. Se gbọ awon nkan ta ti so saju.
2: Mo gbọ.
0: Okda. Mo wa fe beere beere meji kan lowo yin si meta.
2: Mo gbọ.
0: Ta ni oga Joseph ni ile Egypt? Ti ìyàwó rẹ̀ dá Joseph lẹ́sùn èké tó sì mú kí wọ́n sọ sẹ́wọ̀n. A ti dárúkọ rẹ̀ lónìí bàbá wa Potifari.
2: Potifari.
0: Potifari ni ní ilẹ̀ Egypt. Ó fẹ́ràn Joseph gan àbí bẹ́ẹ̀ kọ́.
2: Ìyàwó ẹ̀ ló ti ọ̀ràn mọ́ Joseph
0: lọ́rùn. Mo wá fẹ́ kẹ́ ẹ sọ fún mi báyìí. Láti ìgbà tí ọba ilẹ̀ Egypt ta mọ̀ sí Pharaoh ó là àlá kan. Àwọn àlá méjì wo gan-an ni? Àti wípé kí ni ìtumọ̀ àwọn àlá yìí?
2: Ó là àlá wípé ṣe ọkà ìgbà tí ó wù jáde sọ́ra. Àwọn kan rù. Àwọn tó rù yẹn. Wọ́n fi àwọn tó sanra. Wọ́n fi wọ́n jẹ. Ìkejì ni màálù. Tó wá. Láti ní èyí tó rù. Àfi tí lọ sanra náà ni. Àwọn tó àwọn màálù tó rù. Wọ́n fi àwọn màálù tó sanra. Nílé kí ni tó nígbẹ́ lẹ́yìn. Wọ́n fi wọ́n jẹ. Ó wá rú. Aláwọ̀ lèjì.
0: Irú aláwọ̀ lèyí.
2: Àwọn tí ó sanra àti tí ó rù ní wípé màálù méje ni wọ́n. Màálù tí ọ̀pọ̀ yóò wà fún ọdún méje. Ìgbà àtàwọn màálù yìí kò sanra rárá yẹn ló gbó fún ìgbà ọ̀dà ìgbà iná ìgbà tí ó ti iná máa mú. Hello.
0: Ngbọ yin dada. A ngbọ yin.
2: Ko nko ti o ndan ti o re ko ndan e bayi. Gbogbo e ma ti nkan mi kale ni. Ohun ni ti. Alu. To fi do so aje. So fun ìgbà ìyàn ọdún méje ń bọ̀ ọ́ lẹ́yìn tí wọ́n bá ti ní ìgbà tí ọkọ̀ ọdún ti bá wà ni ọba wa ní báwo la yẹ bá máa ṣe tí a fẹ́ yìí. Bábá ní kan lọ wá ọ̀jọ̀gbọ́n olórí pípé tó lè mọ nǹkan tó máa ṣe ní economy ìlú yẹn. Lọ́ba bá ní ẹ̀kọ́ ìwọ ìtàkọ́ náà ni ẹ̀kẹ́ ọlọ́run máa ìwọ náà ni ó máa ṣe àkóso ẹ̀. Ohun tó ṣẹlẹ̀ ni pé nígbà tá a bá ṣe é ní ọ̀pọ̀ yẹn, a gbọ́dọ̀ ṣe
0: àkópamọ́
2: àkójọ àkànbọ́dọ̀ máa jẹ́ ká máa lọ jà sí lóhùn. Ìpínlẹ̀ ká máa lọ sọ sórí ààtọ̀. A gbọ́dọ̀ ní ìtàǹtẹ̀ nínú òṣèlú ní ṣáàlò orí lọ ń tọ́jú àwọn oúnjẹ sí. Bí wọ́n ń tẹ́ ní ọba dé, a lè fi àyè. Sọ wọ́n ti ṣe iṣẹ́ fún ga. Ìgbé tó yá ìwọ náà ni kó máa lọ ṣàkóso ẹ̀. Láì mọ̀ pé ohun tọ́lọ́hún pinnu fún ọ̀pìn torí ibi tọ́lọ́hún fi ti ibi ti àwọn ẹ̀gbọ́n ẹ̀ àti bàbá ẹ̀ kọ́ lọ kó lè mú ọ̀rọ̀ yẹn ṣẹ. Bí a ṣe kọ̀ wulẹ̀ kí ìwé mọ́ ni nǹkan yẹn ṣe ṣẹlẹ̀ la fi fi sọ orí ẹ̀ sọ kò jẹ́ bó ṣe jẹ́.
0: Ẹ ṣe gbọ́dọ̀ ẹ ṣàlàyé dáadáa, ó sì tẹ́ mi lọ́rùn. Lẹ́yìn ètò yìí ẹ̀bùn kékeré ta àfisọ̀wọ́ sí yín ṣẹgbọ́ ẹ kàn fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ tàbí tí bá ti pe nọ́mbà mi lẹ́yìn ètò ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ṣe ti gbọ́.
2: Bàbá mi kò sí ìrànkọ́ lọ́dọ̀ mi ni ò lè ríran.
0: Ó da a wà bá a ṣe ẹ má wọrí bàbá ṣẹgbọ́. Ẹ ṣe gan, ẹ ṣe bàbá. Amen. A dúpẹ́ lórí bàbá wa, ó ṣàlàyé dáadáa, wọ́n ṣàlàyé dáadáa. Wọ́n ti bá wa ṣàlàyé dáadáa. Wọ́n tún sọ nǹkan tó túmọ̀ sí fún wa. Wọ́n sọ nǹkan tó túmọ̀ sí gẹ́gẹ́ bí Kristẹni wípé nígbà tí ọ̀pọ̀ bá wà, ó yẹ ká ṣe àkójọ pamọ́ wípé nígbà ọ̀dá o, àìbá ẹmọ̀ ọ̀dá lè wà, ká má jẹun pẹ̀lú ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá wa. A dúpẹ́ lórí àwọn tí ó ń wò wá náà lórí Facebook wa. Mr. Omolara Icon. Bàbá wa Akíndélé Kúnlé. Bákan náà ọ̀rọ̀mọdọ́mọ ìyá onírú. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ̀ ń gbọ́ wa. Bá a ṣe ń sọ lọ lórí fìtílà ìgbàgbọ́. Mo fẹ́ sọ fún wa wípé nígbà mìíràn tí a bá ń la ìṣòro kọjá, nígbà mìíràn tí a bá ń la ìtìjú, kí n sọ bẹ́ẹ̀, ìtìjú kọjá, nígbà mìíràn tí a bá ń la ohun tó ṣe wípé kò jọjú àbí bẹ́ẹ̀ kọ́, táwa rò wípé àǹjẹ́ ọmọ bàbá oníwàásù ló yẹ kó máa la irú àwọn nǹkan yìí kọjá. Ǹjẹ́ èmi ló yẹ kí n wá máa dojúkọ àwọn ìṣòro báyìí? Tá a bá wo ìtàn ìgbésí ayé Joseph dáadáa, a rí wípé ẹni tá a kórìíra gidigidi ni o. Ẹ jẹ́ kí n play scenario yìí fún wa wípé bóyá nínú ilé tiwa, àwa jẹ́ ìdílé oní ẹlẹ́nu bíi mẹ́fà àbí bàbá, ìyá àti ọmọ mẹ́rin. Ká wá sọ wípé ìwọ nìkan ló ń ṣe dáadáa ní ẹnu ẹ̀kọ́ rẹ. Ó ń kàwé tó bá mú rìsọ́ọ̀tì ẹ délé báyìí, àwọn bàbá àti ìyá rẹ̀ wọ́n á gúnyán fún ẹ, wọ́n á fún ẹ ní oríṣiríṣi ẹ̀bùn, wọ́n á ra different kinds of things fún ẹ. Bóyá àwọn àbúrò rẹ tàbí àwọn ẹ̀gbọ́n rẹ kan, ká sọ bẹ́ẹ̀, ká sọ pé àwọn ẹ̀gbọ́n rẹ, ìwọ ni last born àbí, ká sọ pé àwọn ẹ̀gbọ́n rẹ, àwọn náà ń gbìyànjú, kò jẹ́ pé wọn ò gbìyànjú, àwọn náà wá ń ṣiṣẹ́ kárakára wípé káwa náà ti impress bàbá wa. Lóòótọ́ bóyá kàwé lọ títí, bóyá ẹnu ẹ̀kọ́ṣẹ́ làwa ti ẹ̀ wà, àwọn náà wá ń tiraka wípé káwa náà ti impress bàbá wa. Ṣùgbọ́n bàbá wa náà tó wá ṣe pabambarì, ó kàn lọ ra mọ́tò kan fún ẹni ayọ́kẹ́lẹ́ kan fún ẹ wípé kó máa gbé ẹ lọ sílé ìwé lójoojúmọ́. kiloro wipe awon baba re o se gege bi obi iwo na eyin na gege bi obi iya baba ti a ba se ru awon nkan bayi ki le ro wipe awon omo wa yoku yo maru be gege ni oro joseph se ri joseph to se wipe won mo wipe ah on to nkan ti joseph ba se bayi bo se je omo kekere lo se je omo kekere to ogbon wa lori re bo se je omo kekere to baba re feran re dara dara bo se je omo kekere to ati ri wi pe o le ojo la dara dara gege bi obi o ye ka wa na mo awon nkan ta mo expose awon omo wa si ko se ti omo wa kan ba perform dada tabi to ba se dada ka wa so wi pe temi ni Paul o ti won ni Apollo so ye ko ri be ah temi ni ti Peter o Peteru le mi nje temi ni ti Joseph o ara o temi ni ti Samuel o so ye ko ri be ka ma tele awon owe Yoruba kan ta so wi pe omo to da ti baba e ni ti o da ti ara o ko ye ko ri be ko ye ka ran o ka yan omo kan ni po si gege bi Christian ta ba ri omo kan to se wi pe boya ko se daada lenu eko re tabi lenu eko se gan lo wa boya ko se daada tabi ko se wi pe looto looto omo kekere o se bo be tin ba o se se bere tin dagba ni awa wo pe iwa wo re omo ti to se pe o tin bere tin wuwa ta fe ko wu ki lo ye ka se gan ta ba kokko gbadura ta ba gbadura fun tan ki wa lo ye ka se gan gege bi ki lo ye ka se gan gege bi Christiani amaran ta ba n gba omo be lamaran ni gbogbo igba eje ka fi let's show him the art of kindness art of love ko se wi pe a kan yan po si wi pe you want e gogo jare gogo bo si ma se ni gogo gba ni o ti e mo gankan o se gba o sawo ko ye ko ri be gege bi Christiani ipe kan titi wole hello e ka le o e ka le o ipe yen ti rebete mo so fun yin pe te ba fe pe wa e le esun ko ke se pe e le esun ko legbe ohun te fi n gbo wa ni boya phone yin le yin fi n gbo wa tabi boya e n gbo wa lati pelu radio yin esun ko legbe radio yin daada 0916893100 tabi 0915333489 tabi 00911333339 0911339 bi mo se solo wipe nigba miran ti a ba ri wipe awon ona awon omo wa boya won o se daada to ke se dinna dinna dinna dinna dinna dinna dinna dinna abi oro alufansa ni gbogbo igba lo to bi ti beli so pe aya omo ni weredi si kini kan si pasan na si ni abi be ko sugbon mo fe so fun wa wipe nigba miran ti a ba omo to ba ti wo wipe kokoku se jegba lo igba miran nigba ta wa na dagba ti wo pe kokoku se jegba lo nigba tawon daddy wa ba ma na ton ba tin ba ti se ko gusi tin ba ti lo lataro tabi ba ti sase ma se ko si egba lo sugbon nigba tawon baba wa ton ba ma surprise wa bayi won kan le so pe wa omo mi wa omo baba ni wa su oya ibi nisa oya joko bayi nkan bayi nkan bayi ni bo se ko se lele to ba tun se bayi ko ba boya o ba tun ni better result o opolopo wa igba o gan lati pe awon omo wa joko igba o lati pe omo wa joko igba o lati ba won soro ni tubi inubi baba si omo iya si omo egbon si aburo igba o lati gba awon aburo wa limoran gbeyin iwo na wo wipe egbon re o se dada iwo gangan bi aburo igba o gan lo ti gba awon egbon re ni moran gbeyin wipe egbon mi a n te tin se yi ta ba de se bayi ko se wipe wa condemn won don't condemn a child. If you condemn a child, then the child will condemn himself. Hello? Hello? Hello. Ìpè ń ti rebété. Tẹ́ ẹ bá ń pè wá, a sọ fún yín ẹ̀sùn kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín. Mo fẹ́ kí ìwọ náà, mo fẹ́ kí orú ọ̀rọ̀ yìí dáadáa. Ìgbà mìíràn, have you ever done something right? Have you ever done something tangible? Táwọn wípé ó yẹ kán ti acknowledge mi wípé ohun tí mò ń ṣe yìí dáadáa ni mò ń ṣe. Àbí ohun tí mò ń ṣe yìí, lóòótọ́ lóòótọ́, ó yẹ káwọn èèyàn ti rí, ó yẹ kán rí iṣẹ́ ọwọ́ mi. Ṣùgbọ́n wọ́n fi bu sú ìwọ náà. Tàbí ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó rò wípé oore ló fẹ́ ṣe àwọn eléyìí. Ṣùgbọ́n ńkọ́ wọ́n kà á sí ibi fún ọ wípé ṣéwọ nìkan ni, ṣéwọ nìkan ló ti ẹ̀ wá ń bi iṣẹ́ yín ni, ṣéwọ nìkan ti ẹ̀ ló jẹ́ kìrìsìtẹ́nì ni, ṣéwọ nìkan ti ẹ̀ ni wọ́n ni bàbá Jésù ni. Ṣé kì í mọ́ tàn ọ́, wọ́n lè mú ọ ní bàbá, wọ́n lè máa pè ọ́ ní bàbá Jésù lóòótọ́, wọ́n lè máa pè ẹ́ ní Mr. Integrity lóòótọ́. Tá a bá wo ìgbésí ayé Jósẹ́fù, a ó rí wípé nígbà tí Jósẹ́fù nǹkan tó wà ní ilé Pọ́tífárì, aya Pọ́tífárì sọ fún un wípé ó yá Jósẹ́fù nǹkan báyìí ni, já ṣàṣe má ṣe o. Bí mo ṣe sọ fún wa ní tẹ́lẹ̀, ọ̀pọ̀lọpọ̀ wa ni temptation díẹ̀ ó dé bá. A kàn sọ wípé jẹ́ ń bẹ́ẹ̀dì rúùlù mi díẹ̀, jẹ́ kí n má ṣe, kò sẹ́ni tó rí mi náà. Lóòótọ́ lóòótọ́, a lè má rí ọ, èèyàn lè má rí ọ, èèyàn ó lè má rí ọ. Èèyàn lè má rí ọ lóòótọ́ lóòótọ́. Ṣùgbọ́n Ọlọ́run ńkọ, Ọlọ́run tó wà lókè ńkọ. Ọlọ́run tó ṣe wípé ó wà ní Nàìjíríà báyìí, ó tún wà lámẹ́ríkà, ó wà ní London. Kò síbi tí ojú Ọlọ́run ò dé. Kò sí ibi tí ojú Ọlọ́run kò sí. Bóyá ihò lẹ́nìwọ́ wà ni, ó daṣọ àrán borí. Òun wò wípé tọ́ba yé ò bá rí ọbọ, ọbọ ọ̀run ńkọ́. Ọbọ ọ̀run tó dá ìwọ àtèmi, tó sọ fún ọ wípé ibi gbogbo lọlọ́run, ibi gbogbo ló wà. Kò síbi tí ojú rẹ̀ kò dé. Òwa ń wò wípé tó bá tiẹ̀ bẹ́ẹ̀dì rúùlù díẹ̀, bóyá ti bá tiẹ̀ bẹ́ẹ̀dì rúùlù níbi iṣẹ́ mi díẹ̀, ẹ wo jẹ́ ohun tí mò ń lé yẹn, bóyá màá tiẹ̀ tètè débẹ̀. Ìwọ náà ti mọ̀ wí sí Mr. Integrity níbi iṣẹ́ rẹ wípé ẹni báyìí á tètè débi iṣẹ́, ẹni báyìí yóò tètè dé chọ́ọ̀chì, ẹni báyìí lákọ̀ọ́kọ́ bá ní choir practice, ẹni báyìí lákọ̀ọ́kọ́ bá ní Sunday school. O ti wá wo pé ṣe mi nìkan náà ní gbogbo ìgbà, ṣe mi nìkan náà wọ́n tiẹ̀ máa bá ní nídìí òótọ́ ni, ṣe mi wò bóyá kémi náà tiẹ̀ ṣe aṣe máa ṣe kémi náà tiẹ̀ bóyá kí ẹjẹ́ dúró lé díẹ̀ jáde níbi iṣẹ́ yín ọ̀tọ̀ wò kémi náà tiẹ̀ dé tí n fi dé ipò manager yẹn àbí tí máa fi ẹjẹ́ kí n ṣe báyìí bóyá tí n bá bend role mi díẹ̀ máa tiẹ̀ tètè débi gíga. Ìtàn ìgbésí ayé Jósẹ́fù kọ́ wa wípé bí orin inú ìwé orin kan ṣe sọ fún ọ pé ẹkún lè pẹ́ lálẹ́ kan o, ṣùgbọ́n kí ni ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. Bẹ́ẹ̀ ni àwọn orí àìròtẹ́lẹ̀ kan wà nídìí dídúró ṣinṣin nínú Ọlọ́run. Àwọn oore tó ṣe wípé àwa gan ò dìsáàvù, ó wà nínú dídúró di Ọlọ́run. Àwọn oore tó ṣe wípé àwa gan ò ẹ̀spẹ́tì tẹ́lẹ̀, ó wà nínú dídúró di Ọlọ́run. Àwọn oore tá a fi ń ẹ̀spẹ́tì náà, ó wà nínú dídúró di Ọlọ́run. Kò ṣe ìgbà tí a bá tó ṣe aṣemáṣe tàbí a tó ṣe nǹkan tí ò yẹ ká a ṣe, ó ní oore wa yóò tó tọ̀ wá wá. Lóòótọ́ lóòótọ́, ó lè pẹ́ o, ó lè máa pẹ́, though it might tarry, but still wait. Ká dúró ṣinṣin nínú Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ àti ọ̀pẹ sùúrù lérè ò yá mọ́, sùúrù lérè yá ìyá gágá máa jẹ́ ká wá nǹkan tá a ṣe sí kó bà lè yá. Rárá. Ọmọ Ọlọ́run máa ń dúró de ìgbà tí Ọlọ́run ó ṣe ni. Àkókò Ọlọ́run yàtọ̀ sí àkókò ènìyàn. Àkókò Ọlọ́run kọ́ ó yàtọ̀ sí àkókò ènìyàn. God's time is the best. God's time is the best. No matter what we are passing through, no matter what we are going through, I want you to remember all the time wípé kí ni ẹ̀kọ́ tí Joseph ko wa ninu Bibeli? Kini eko ti Potifari ko wa ninu Bibeli? Kini eko ti aya Potifari to ko wa ninu Bibeli? Kini eko ti awon agbo ti to gbagbe Joseph na sinu tubu kini o ko wa? Kini eko ti Farao gan ko wa gan? Ki wa ni eko ti igbesi aye Joseph ko wa ni apapo? Bẹ́ẹ̀ ni mo ṣe fẹ́ ká máa ro ọ̀rọ̀ ayé wa. Ọlọ́run nípele ni ọ̀rọ̀ Ọlọ́run. Ni ìpele ni ore Ọlọ́run. Àwọn ore kan a wà ní pé a máa wò pé Ọlọ́run má ṣe ore ẹ̀dẹ fún wa. Lóòótọ́, àwọn ore kan máa ń wà nínú ibi. Màá ṣe kí n sọ bẹ́ẹ̀, táwa rò wípé ibi ni. Ẹ wo ìgbà tí wọ́n ta Joseph sóko ẹrú. Inu difficult time tawa na wa yi igba yen gan la mo pe Olorun ma tobi looto o igba yen Olorun wa ma sona abayo t'Olorun ba wa sona abayo a wa mu wa de ibi giga nigba to ba mu wa de ibi giga a ma wo pe ase bayi ni ori Olorun se ri ase bayi lo Olorun se ri because sometimes taba ti ore yi ba wa ni platter of gold a le mo lore be ni ti ore yi ba wa ni on a platter of gold to dabi pe a sise fun ta sise fun to je pe a kan wo pe boya effort mi na ni boya tin wo pe everything kan bo kan fall in place gbogbo ana la n gbadura wi pe ka ma sise lasan ka ma se laala lasan but sometimes God will want to test our resolve. He will want to test how well we are grounded in his word. Igba miran a fe wo wipe se looto ni Kristeni leleyi bi a fe wo pe looto se eni bayi olutele Bibeli ni se looto se nkan to npira re se looto lo je be

Ẹ kàlẹ́ àsìkò ìsinmi látàárọ̀ àkójọpọ̀ ìròyìn lẹ́wà lamọ́ afọyín láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ̀ 89.3 FM eléyìí tí a kalẹ̀ sí òpópónà Láfihàn Avenue Olúọ̀lẹ̀ Estate ńlẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá olóòde lóníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu ti rọ àwọn aṣáájú ẹ̀sìn láti máa sọ̀rọ̀ nígbà gbogbo tako ìgbésùnmọ̀mí àti ìwà ìjínigbé láwùjọ. Àjọ INEC fẹ́ ojú àsìkò láti ṣe àkójọpọ̀ àti fífi okun àwọn olùdíje sílẹ̀ fáwọn ẹgbẹ́ òṣèlú káàkiri. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣíṣọ lójú ètò àlàkalẹ̀ àti mímọ̀ gba káàdì ìdánimọ̀ eléyìí tí wọ́n ń ṣètò ìfaraẹnijìn fún ètò ìpàtẹ ìta gbangba tọdún 2026. Àjọ NDLA ni a pe wọn ni wọ́n ọwọ́ wọn tí àwọn èèyàn bí kan tí a pe wọn ni ohun gbogbo tí wọ́n fi ń ṣètò ọrọ̀ ajé òun ló jẹ́ àwọn nǹkan egbògi láti àgbègbè ká sí àgbègbè. Ní báyìí ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ló ti rọ àwọn aṣáájú ẹ̀sìn káàkiri ilẹ̀ yìí láti ti ọwọ́ wájú kí wọ́n sì mú ìwà mímọ̀ sọ̀rọ̀ tako ìgbésùnmọ̀mí àti ìjínigbé lọ́kòókòdùn pàápàá jùlọ láti lè mú kí àlàáfíà kó lè rẹ́sẹ̀ walẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ ló pe ìpè yìí lónìí nílùú Kano nínú ọ̀rọ̀ rẹ̀ eléyìí tí wọ́n pe wọ́n fi iṣẹ́ rẹ̀ jẹ́ látọwọ́ ẹni tí ṣe akọ̀wé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí George Akume níbi ètò kan eléyìí tí wọ́n ni wọ́n ṣe fún Sheikh Ahmad Al-Tijani. Ààrẹ Tinubu ṣíṣọ lójú ọ̀rọ̀ pé àwọn aṣáájú ẹ̀sìn ni wọ́n ní ipa pàtàkì láti kó láti bójú agan ti ìwà jàǹdùkú, ìwà ìgbésùnmọ̀mí àti mímọ̀ fi ẹ̀sìn tú àwọn èèyàn jẹ lọ́nà tí kò tọ́ láwùjọ. Rọ àwọn onílé ìjọsìn lọ́tún lósè àti gbogbo àwọn tọ́rọ̀ kàn láti ṣe ìgbélárugẹ ìgbésẹ̀ láti máa ṣe ìwàásù lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àlàáfíà, ìfaraẹda nípa ọ̀rọ̀ ẹ̀sìn, ìmọ̀ ètò ẹ̀kọ́ àti àwọn ìwà tó tọ́ láwùjọ láti lè mú kí ìdàgbàsókè kó wà fáwọn tó jẹ́ ọ̀dọ́ láwùjọ wa. Ààrẹ ló ṣàlàyé pé àwọn aṣáájú ẹ̀sìn ni wọ́n gbọ́dọ̀ lo gbogbo agbára tí wọ́n ní àti ipa àti máa darí àwọn èèyàn láti fi gbé ìṣègbè lárugẹ àwọn nǹkan tí ó mú kí àlàáfíà ìjọba lórílẹ̀-èdè wa. Iléeṣẹ́ ààrẹ ti ṣàlàyé tí wọ́n sì ti kéde wípé àsìkò tí a pín wọn ni wọ́n máa ń fa ìyanṣẹ́lódì látọwọ́ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ láwọn ilé ẹ̀kọ́ ifáfitì wọn ló ti di àfihàn ìtukùn fiṣọ eléyìí tí a pín wọn ni wọ́n sábà ṣe àkóbá fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn ilé ẹ̀kọ́ gíga eléyìí tí wọ́n sì ti sọ di ohun àtijọ́ lórílẹ̀-èdè yìí. Ìkéde ọ̀rọ̀ yìí ni a pín ṣe lónìí níbi tí wọ́n ti ṣe ìpàdé kan tó ní ṣe pẹ̀lú àwọn aṣáájú àti àwọn adarí àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n pín ń bẹ lápá àárín gbùngbùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí wọ́n pín wọn ni wọ́n sì ṣe ní ọgbà ilé ẹ̀kọ́ ifáfitì ìjọba àpapọ̀ eléyìí tó jẹ́ ti láfíà ní ìpínlẹ̀ Nasarawa ní nǹkan òpin ọ̀sẹ̀. Ẹni tí ṣe olùbá ṣiṣẹ́pọ̀ àti olùrànlọ́wọ́ sí ààrẹ lórí ọ̀rọ̀ ìbásọ̀rọ̀ àwọn olùkọ́ Comrade Sunday Asefondayo òun ni ọ̀pẹ́ sọ̀rọ̀ yìí níbi tó ti ń bá àwọn tó lé ní ẹgbẹ̀rún kan àwọn adarí àwọn akẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ eléyìí tí wọ́n sì wá láti àwọn ìpínlẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ ti apá àárín gbùngbùn àríwá orílẹ̀-èdè yìí níbi tó ti jẹ́ kò di mímọ̀ pé àwọn ilé ẹ̀kọ́ ifáfitì orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ti ṣe àkọọ́lẹ̀ odidi ọdún mẹ́ta tí wọn kò ní ìdákúrẹ́ kú ètò ẹ̀kọ́ lábẹ́ ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu. Ìkórajọpọ̀ yìí òun ló wá látọwọ́ àwọn tó jẹ ẹgbẹ́ àwọn adarí àwọn olórí àwọn ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè Nàìjíríà NANS, ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ láti ilé ẹ̀kọ́ gbogbonìṣe, ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ láti ilé ẹ̀kọ́ ifáfitì, àwọn adarí tó jẹ ààrẹ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ láwọn ilé ẹ̀kọ́ káàkiri àti àwọn alákójọpọ̀ fáwọn ètò ẹ̀kọ́ àti ibùdó ìkẹ́kọ̀ọ́ tó fi máwọn míì. Orílẹ̀-èdè wa Nàìjíríà ló ti pè fún àjọṣepọ̀ tó lágbára pẹ̀lú àwọn orílẹ̀-èdè tó ń bẹ láwọn agbègbè bíi Lake Chad nípa ọ̀rọ̀ òṣèlú, ètò ọrọ̀ ajé àti ààbò. Orílẹ̀-èdè yìí ló tún dábàá ètò ìdàgbàsókè tí ó dojú kọ àwọn ìpèníjà ààbò eléyìí tí ń bá ọ̀pọ̀ àwọn agbègbè yìí fẹ́ra lẹ́yọkọ̀ kejeje. Mínísítà kejì fọ̀rọ̀ ilẹ̀ òkèèrè Ṣọlá Ẹnìkan Ọláyé òun ló pe ìpè yìí lánàá nílùú Maiduguri ní ìpínlẹ̀ Borno níbi ìpàdé ọlọ́jọ́ méjì kan tí àwọn aṣojú ilẹ̀ Nàìjíríà sáwọn orílẹ̀-èdè yìí àti àwọn aṣojú ìjọba Lake Chad kópa
ninu ipade ohun enikan olaye salaye pe ipade na yo fun awon alabasese ni anfani lati sayewo si ibasepo ile Nigeria pelu awon orilede toro kan ki won si se agbe kale awon ona to sese lati fi koju awon isoro ti gbogbo won dojuko gege bo ti se so awon isele to nsele lawon orilede to wa ni ayika ile Nigeria on lo nipa lori abo ile ye to nti eto oraje ati ibasepo si awon abibi gbogbo minister na salaye pe orilede Nigeria on lo ti wa pe fun ifowosowopo lagbon eto oraje isowo alafia ati iduroseshin lawon orilede ohun.

àjọ tí ń ṣètò ìdìbò olómìnira lẹ̀wà INEC ò ní pé wọ́n ti fi àkókò tí àwọn ẹgbẹ́ òṣèlú ní láti fi orúkọ àwọn olùdíje wọn sílẹ̀ fún ètò ìdìbò sípò gómìnà àti ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ eléyìí tí ó wáyé lọ́dún 2027 títí di ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kọkànlá oṣù kẹjọ dípò ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026 tá a wà yìí. INEC ló kéde àfikún àkókò náà nínú àtẹ̀jáde kan tó jáde lánàá tí alákòóso ìgbìmọ̀ ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ Muhammad Haruna tó fọwọ́ sí. Gẹ́gẹ́ bí àjọ INEC ṣe sọ, ìpinnu náà wá lẹ́yìn tí àwọn ẹgbẹ́ òṣèlú bẹ̀bẹ̀ fún àkókò sí kí wọ́n lè parí fífi àwọn orúkọ olùdíje wọn sílẹ̀ nípasẹ̀ ojú ọ̀pọ̀ ayélujára eléyìí tí àjọ náà ti pèsè sílẹ̀. Nínú ìròyìn mìíràn ẹ̀wẹ̀, àjọ INEC ti dá ìforúkọsílẹ̀ fún káàdì ìdìbò yan PVC dúró fún ìgbà díẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìmúrasílẹ̀ sí ètò ìdìbò sípò gómìnà eléyìí tí ó wáyé lọ́jọ́ 15 oṣù kẹjọ ọdún tí a wà nù rẹ̀ yìí. Ìgbìmọ̀ náà ṣàlàyé pé àwọn olùdìbò eléyìí tí wọ́n ti ń bèrè fún àtúnṣe tàbí gbígba PVC tí ó sọnù tàbí eléyìí tí àkọsílẹ̀ orí rẹ̀ ti parẹ́ ní àkókò títí di òru òní tíṣe ọjọ́ 9 oṣù kẹjọ láti tẹ ẹ̀dà káàdì wọn jáde lórí ẹ̀rọ ayélujára. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti bẹ̀rẹ̀ ètò ìforúkọsílẹ̀ àti ṣíṣe àkójọ àwọn oníṣòwò, àwọn oníṣẹ́ ọwọ́, àwọn ẹgbẹ́ alájọṣẹ́kọ̀ àti àwọn oníléeṣẹ́ jákèjádò gbogbo ìjọba ìbílẹ̀ 73 tó ń bẹ ní ìpínlẹ̀ yìí. Olúkúlùkù ẹni tí yóò kópa nínú ètò náà, wọ́n ní ìrètí wà pé wọn yóò láǹfààní àti san ₦1,000 fún káàdì ìdánimọ̀ náà. Kọmíṣánná fún ètò ìdókòwò ìṣòwò alájọṣẹ́kọ̀ àti iléeṣẹ́ ọ̀jọ̀gbọ́n Saliu Abdulwaheed Adelabu ló ṣàlàyé èyí lásìkò ìpàdé kan tí iléeṣẹ́ náà ṣètò nílùú Ìbàdàn tí ṣe olúlo ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ṣàlàyé pé wọ́n ṣe ètò náà láti dá àkójọ tó ní ìgbẹ́kẹ̀lé sílẹ̀ èyí tí yóò ran ìjọba lọ́wọ́ nínú ìṣètò fún ètò ọrọ̀ ajé àti láti jẹ́ kí àwọn aráàlú lè rí àǹfààní àwọn ètò ìrànlọ́wọ́ gbà látọ̀dọ̀ ìjọba ní ìrọ̀rùn. Nígbà tó ń sọ̀rọ̀ akọ̀wé àgbà iléeṣẹ́ ìjọba náà Ọlájídé Òkèṣadé, òun ló ṣàlàyé pé káàdì ìdánimọ̀ náà òun yóò ní àwọn ètò ìdáàbòbò àti ìmúdájú tó bá ìgbà mu títí kan kóòdù ìdáhùn kíákíá ìyẹn QR code àti chip. Ẹ̀wẹ̀, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tún ti fìdí ìpinnu rẹ̀ múlẹ̀ láti gbàlejò ìpàtẹ ìta gbangba ti ìpínlẹ̀ Ọ̀yọ́ Yan Expo tọdún 2026. Kọmíṣánná náà ṣàlàyé pé àkọsílẹ̀ ìbámu tuntun ìyẹn ìwé àdéhùn ìgbọ́ra ẹniyé eléyìí tí a pé ó ti wà nísẹpẹ́ báyìí tí wọn yóò sì gbé lọ síwájú gómìnà Ṣèyí Mákindé fún ìbuwọ́lù nípasẹ̀ ọ́fíìsì akọ̀wé sí ìjọba ìpínlẹ̀ yìí. Àjọ tí ń gbógun ti lílo egbògi olóró nílẹ̀ Nàìjíríà NDLEA ò ní pé ọwọ́ wọn ti tẹ àwọn agbésùnmọ̀mí àwọn èèyàn kan tí wọ́n pé wọn ni wọ́n ń fi ẹ̀yìn pa àwọn egbògi lóríṣiríṣi eléyìí tí wọ́n sì bá ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan lọ́wọ́ wọn tí wọ́n kó sínú àwọn kẹ́ẹ̀sì àti àwọn nǹkan tí a fi ń ṣáàjì fóònù bíi 15 eléyìí tí wọ́n fẹ́ kó rìnrìn àjò lọ sílẹ̀ Saudi Arabia nípasẹ̀ iléeṣẹ́ olùkó àwọn nǹkan rìnrìn àjò kan ní ìpínlẹ̀ Èkó. Àjọ náà ni ọwọ́ wọn tún tẹ àwọn nǹkan míì eléyìí tí a pé wọn tún kó ìyan àwọn egbògi olóró lóríṣiríṣi nínú àwọn nǹkan tí a pé wọn ni wọn kó sẹ́yìn fóònù àti àwọn nǹkan míì tí a pé wọn fẹ́ taari lọ sórílẹ̀-èdè ìtàló nípasẹ̀ àwọn iléeṣẹ́ olóhùn tí wọn fi àwọn nǹkan oríṣiríṣi ránṣẹ́. Àjọ NDLEA lálòkòrò rẹ̀ Fẹ́mi Babafẹ́mi ṣíṣọ lójú ọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde oníròyìn kan tó ṣe lópin ọ̀sẹ̀. Bákan náà ni àjọ NDLEA wọn ti ẹni 30 kan eléyìí tó jọmọ ilẹ̀ ìtàló tí ó sì jẹ́ olókòwò tí wọ́n pe wọn ni ó kó àwọn oríṣiríṣi àwọn egbògi olóró eléyìí tí wọ́n kó sí oríṣi ọ̀nà bíi 98 ní ìpínlẹ̀ Anambra eléyìí tí wọ́n pe wọn ni wọ́n sì ń gbìyànjú láti gbé àwọn nǹkan yìí lọ sí ilẹ̀ ìtàló yìí. Àfúrásì náà wọ́n ni pé wọ́n ni ó mú ìyànjú àti ìrìnàjò lọ sílẹ̀ ìtàló nípasẹ̀ àti gba ilẹ̀ Addis Ababa tó fi mọ́ ilẹ̀ Faransé kó tó di pé ọwọ́ àwọn àjọ náà kò tẹ́ ní pápákọ̀ òfurufú. Babafẹ́mi ṣàlàyé pé àjọ NDLEA ìyẹn pé wọ́n tún gba àwọn nǹkan míì àti àwọn oríṣiríṣi nǹkan lọ́wọ́ àwọn èèyàn kan tí wọ́n gbìyànjú àti kó lọ sílẹ̀ Amẹ́ríkà nínú ọkọ̀ ojú omi kan ní ìpínlẹ̀ Èkó. Àkójọpọ̀ ìròyìn lẹwa fún ti alẹ́ tòní kò ní ju báyìí lọ ṣùgbọ́n kí a tó mọ̀ lẹ̀ jẹ́ ká bójú àwọn kòkòrò tó wà nínú ìròyìn náà.
nínú ìròyìn láti mọ afọ̀yín pé ààrẹ Bọ́lá Tinubu ló ti ra àwọn aṣáájú àti adarí ẹ̀sìn gbogbo láti ti ọwọ́ iwájú ní mímọ sọ̀rọ̀ tako ìgbésùnmọ̀mí ìjínigbé àti àwọn ìwà tí kò tọ́ eléyìí tí wọ́n pọn ní àǹfààní gẹ́gẹ́ bí aṣáájú ẹ̀sìn láti tún àwọn èèyàn sọ́nà tó tọ́. Àjọ INEC ni a sún gbèdéke ọjọ́ fáwọn ẹgbẹ́ òṣèlú láti fi àkójọpọ̀ ọkọ̀ àwọn olùdíje wọn sílẹ̀ fún ipò gómìnà àti ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọdún 2027. Ìyẹn òkú lọ́jọ́ àbámẹ́ta ọjọ́ kẹjọ oṣù kẹjọ títí wọ ọjọ́ kọkànlá ọjọ́ oṣù kẹjọ ọdún 2026 tàwáyé. Bákan náà la mọ ọfìn pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fẹ́ bẹ̀rẹ̀ ètò kan eléyìí tí wọ́n pè ní ṣe pẹ̀lú mímọ̀ ṣe àkójọ àwọn èèyàn àti ṣíṣe àgbékalẹ̀ káàdì ìdánimọ̀ fáwọn olókòwò àwọn oníṣẹ́ ọwọ́ àwọn ọmọ ẹgbẹ́ alájẹṣẹ́kù tó fi mọ́ àwọn ilé iṣẹ́ káàkiri ìjọba ìbílẹ̀ gbogbo ti ń bẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú bí ọ̀kọ̀ọ̀kan nu àwọn èèyàn wọ̀nyí ó ṣe láǹfààní àti mọ san ẹgbẹ̀rún kan náírà fún àwọn káàdì ìdánimọ̀ yìí. Àjọ NDLA ní a pé ọwọ́ wọn ti àwọn èèyàn kan tí wọ́n fẹ̀yìn pọn egbògi olóró eléyìí tí wọ́n sì kó oríṣiríṣi àwọn nǹkan yìí sínú àwọn tí àwọn èèyàn ò lè fura sí tí wọ́n fẹ́ gbé lọ sílẹ̀ Saudi Arabia nípasẹ̀ àwọn ilé iṣẹ́ eléyìí tí wọ́n pe àwọn èèyàn gbé nǹkan rìnrìn àjò. Èyí ló pin ìròyìn ilẹ̀ wa fún ti alẹ́ tòní àkójọpọ̀ àti àtúntò ìròyìn ló wá látọwọ́ Kẹ́mi Sọ́lá Williams. Ẹ má gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo pẹ̀lú àti Wales Radio 893 nígbà tẹ̀lé fẹ́ràn tí ó sì tẹ̀lé wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú àti Wales Radio 893 FM fanpage. Bákan náà lè gbọ́ sọ̀rọ̀ iwájú sí lójú ìpọ̀nà ti àgbáyé ti www.wellsradio93.com. ẹ lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sínú yàrá ìkóròyìnjọ ìkànnì yìí lórí ẹ̀rọ 0916893205. Eléyìí tó bá ṣojú ẹ ni Adédàmọ́lá Olóyèdè lómùrè náà wá sí ti gbọ̀nyín. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM. Ọlọ́run yóò bùkún fún yín. Oòrùn ayọ̀ làó sàn.

0: Ó ayọ̀ sí Olúwa ẹ̀yin lẹ̀ gbogbo. Ẹ wá sí ẹnu ọ̀nà rẹ̀ tẹ̀yìn tọpẹ́ àti sí àgbàlá rẹ̀.
1: Ìlàjọra rẹ̀ lójú ilá kó.
0: Ti ẹ̀yin ti yìn.
1: Ìtọ̀ yìí jọra rẹ̀ lójú ilá.
0: Kẹ́ ẹ máa dúpẹ́ fún o, kẹ́ ẹ máa ṣe ní ọba àwọn ọba. Kẹ́ ẹ máa kó kìkì rẹ̀ káàkiri gbogbo àgbàlá ayé.
1: Lójú lọ dẹ ni bẹ bọ̀rà jẹun náà. Orí mi mọ́ mọ́ jẹ́.
0: Ẹ máa mọ rírì iṣẹ́ ọwọ́ rẹ̀. Ẹ máa polongo rẹ̀ fún èèyàn gbogbo. Ewéko igbó àwọn ń dúpẹ́ ń tiwọn o. Ẹyẹ ojú ọ̀run àwọn náà ń dúpẹ́. Àwọn ẹja èyí tó wà nínú omi àwọn náà ń ṣọpẹ́.
1: Orí mi máa ma jẹ́.
0: Gbogbo ẹran inú ìgbẹ́ pátápátá náà ń ké Ọlọ́run kò ṣẹ́. Omi òkun àtọ̀ṣà ni wọ́n jọ ń hó ìhó ayọ̀ sólúwa. Afẹ́fẹ́ àríwá òun náà ń fi ore àti ògo agbára Ọlọ́run hàn. Oòrùn tó ń mú ìyún náà ò dákẹ́ ò ń kí Ọlọ́run ni. Òjò tó ń rọ̀ ìyún náà ń sọ bí agbára Ọlọ́run ṣe tó. Kí ni yóò àṣe mi, kí ni yóò ṣe ẹ̀yin náà àwa ènìyàn rẹ̀? Àwa tó dá ní àwòrán ara rẹ̀. Àní kí ni yóò ṣe mí, kí ni yóò ṣe ẹ̀yin náà? Àwa àgùntàn pápá rẹ̀ táwa sọ pé à ní dúpẹ́. Ẹ jájọ wá sẹ́nu ọ̀nà rẹ̀ tẹ̀yìn tọpẹ́ àti sí àgbàlá rẹ̀ tẹ̀yìn tìyìn. Ẹ já dúpẹ́ fún sẹ́. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́ àkọ́dá ayé àṣẹ̀dá ọ̀run ògbé ni níjà kẹrù obo níjà yájóyà jù ọkùnrin ogun. Ọba mi bẹ́ẹ̀bẹ́ẹ́bẹ́ tó ti ń bẹ tó ní a máa bẹ ọ̀wàwàwà ní ọba tó wà tó ní káwà náà ó máa wà. Kò lórogún bẹ́ẹ̀ ni kò lọ́bà kan. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́ ó tóbi tóbi kò lópin ó gùn gùn gùn kò lódiwọ̀n ó ga ó gajayé lọ ó tún gajọ̀run lọ. Ṣebí gíga yìí tó ga náà láyé ò ṣe gbà á báyìí ò ṣe gbà á bẹ́ẹ̀ náà lọ́run ò gbà ó wá fọ̀run ṣelé ó fi ayé ṣe àpótí ìtìṣẹ́. Gbogbo ayé pátáwá dàbí ẹlẹ́ngà níwájú ọba mi òkè. Kábíyèsí rẹ̀ Olódùmarè. Ọlọ́run ọba mi ìbàrẹ́ ìwọ́ làdì tó tí ò sẹ́n tó lè tu iṣẹ́ ọwọ́ rẹ. Ayé wà wáwá èèyàn tututu kò ṣe tú. Wọ́n ń wá ìdí agbára ni. Wọ́n ń wá bí gbólóhùn ti ń jáde. Wọ́n gbìyànjú ẹ̀ o. Iṣẹ́ Olódùmarè ni. Wọ́n ò tètè mọ̀ Ọlọ́run ní ṣọlá. Bẹ́ẹ̀ ni wọ́n ò mọ̀ pé Olódùmarè ní ṣògo. Bó ṣe wù ní ṣọlá bó ṣe wù ní ṣògo tí ò ṣe bàbá ńlẹ̀ tí ó bí lè rẹ̀. Èmi dáyé mo bá là lọ́wọ́ ni alábẹ tó kọ́ èmi ò mọ́. Ibi ẹ̀rọ Olódùmarè ti bà mí náà nú. Àní mo dáyé mo bárun lórí ni bó ṣe fò débẹ̀ òye mi. Àlẹ́ yìí ti ń ṣẹ̀rù bà mí nù ṣe Olódùmarè náà rèé. Egungun ló mọ̀ fi rọ ọmọ sínú aláboyún ní oúnjẹ gbígbóná bẹ́ẹ̀ ń jẹ tútù kò débi ọmọ ń gbé. Ẹ̀rù Olódùmarè ń bà mí. Ẹ̀rù jẹ̀jẹ̀jẹ̀jẹ̀ ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀ ti ń fi ẹ̀rù bẹ̀rù lẹ́rù. Ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀jẹ̀jẹ̀ ẹ̀rù jẹ̀jẹ̀ ti ń fi ẹ̀rù lẹ́rù wọgbó lọ. Ẹ̀rù arẹ́rù ẹ̀rù ń ṣá gbogbo wọn pátápátá ń sáré òjò kíjò kíjò. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́ gbogbo ipa gbogbo ola ati gbogbo ogo ti enikan ni be ni leyin re olohun iwo na lo tuko se bi iwo na lo ba kan soso ti njoba lori gbogbo aye le kan soso o njoba be o tun so gbogbo aye be ko si security kan tin so wo lotumore ero n ba mi o ohun to fi se agbara yi gan ko ye eyan iwo nikan lo ba kan soso ti gbogbo oba aye yi n se kabiyesi fun iwo lo n fo baje be iwo na lo tun lo ba loye adagbamote woroko alade kan soso ti gbogbo alade aye yi n se fila fun kabiyesi re olohun olohun oba mi ibare ero n ba mi o atijo mo ti n tele ile ojimo mi lese ri be sere aye yi ori omi lo gbele bo oluseese aye tututu ko se tu aditu ise olodumore ero n ba mi o atijo mo ti n wo sanmo ko mo ja lu mi loriri sanmo lo se te lo bi en taso ye mo wa wo fin ko sopo kan to fi gbero bo le se se yi olodumore aye tututu eyan wa ko se tu awon to wa won ori o aditu ise olodumore aleru esa n ba mi ni tori pe ohun to fi n se agbara ko se eyan o n gbe bi mimo o n je mimo o tun fi mimo bora bi aso iwo ni asoro mo se gbe o fi ye gegege o se gbe jigbini bi ate eleke kabiyesi re olodumore olohun oba mi ibare o akin ninu ile akin loju ogun arutete ola oba mi alaafin ajobo asute debi ojo orogo jigo ekun oko oke gbolo igbani ti n gbe gbogbo oro koro omi kabiyesi re olohun olohun oba mi ibare ogbe ni nija kero obo nija ni o iwo lo n be nikan ja o si mo towo bo gbogbo ara ile loju ero n ba mi o tori pe ohun to fi n se agbara ko ye eyan iwo ni okuta rigete ti n wole ota lulẹ bamubamu apata ti o se kọlu ẹ n ba kọlu o gbe ẹ n to ba kọlu o daran ero n ba mi olodumore ohun to fi n se agbara yi ko ye eyan iwo lo mo gbeja awon omo israeli ja lojo si o toju farao alasejo atawon omo ogun re bo adagun omi pupa ẹ̀rọ ń bà mí olódùmarè ẹ̀rọ ń bà mí ò aláṣẹ ọ̀run olójú iná ọlọ́wọ́ iná ọlọ́rọ̀ iná aláṣẹ iná gbogbo ara rẹ̀ kìkìdá iná ni ìwọ nínú ajó nírun ló fi jẹ́ pé bó bá wù mí ò mo lè pè ọ́ ní àkọ́kọ́ nínú iná bó bá ṣètún wù mí mo lè pè ọ́ ní ẹ̀kẹrin nínú iná àti àkọ́kọ́ àti ẹ̀kẹrin ìwọ níná tí ń jó ìgbẹ́ tí ìgbẹ́ ò ṣerun kàbíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ ẹ̀ mo ṣí fìlà fún ọ ò pamọ́lẹ̀ búbúbú wájú ẹ òkú tó gbé ẹ̀mí mi rọ ọlọ́run ọba mi òkè tó lẹ̀mí mi àdádágodo ẹ̀mí gbogbo èèyàn ìwọ ló ń ṣí ìwọ ló ń tì í bó bá wọ̀ ó ṣì tẹlòmíì bó bá sì tún wọ̀ ó ti tẹlòmíì kò sí babalẹ̀ ẹnìkan tí ó bí ọ́ lè rí ẹni tí ó dọ́ lẹ́jọ́ èmi ò tí ì rí o bẹ́ẹ̀ ni ìwọ ló ń gbé ọmọ tálíkà kúrò lórí àkìtàn ó sì gbé sórí àga àwọn ọmọ aládé kábíyèsí rẹ olódùmarè ọlọ́run ọba mi ìbàrẹ́ ẹ̀
1: orí mi mọ́mọ́ jẹ́ o ẹ̀dá mi mọ́mọ́ jẹ́ o.
0: nígbà mọ̀ ń lọ oúnjẹ jọ oníbó bá dùn ní kátúnjọ pàdé ọ̀rọ̀ tèmi sọ láyà àjẹjọ òun àbá ni mo dá ọlọ́run ọba mi òkè ló bá ń lò lóhùn tẹ̀ ṣé kí n má tàn yín ó gbìyànjú ẹ̀ wò ní ọlọ́run sì bá ń fàṣẹ ṣe ẹ̀yin kọ́ yìí láàrin ìjẹjọ sóni tí mò ń sọ̀rọ̀ ọ̀pọ̀ òjò ló mọ̀ ti rọ̀ tí ilẹ̀ ti fi mú abẹ́ ti gbàgbé pé ọ̀pọ̀ ìjì ló ti jà ní ọlọ́run ọba mi òkè ni ò jẹ́ kíjà yóò gbé wa lọ ẹ̀yin kọ́ yìí ewúrẹ́ ilé ń wa lápàtà mi bí ikú kú ni àgùntàn ọ̀dẹ̀ ń wa lápàtà mi bí ikú rọ̀run ìwò tọ́mọ ẹ̀dá yìí ń wo àwòdò òkè mi ni bí kò dá lápá orí ẹ̀yẹ ní kẹyẹ yọ àwọn kan ti kú awa kan la ko lara wa ta ko awon kan nbe won toro ko fun won ni ani lara wa ta ko se awon kan fun ra lara ti won la won toro ko fun ra won en bi mi le re pe bo kilo de te ri be en ko ye mi na eni bo si je on to fi je oye mi o amo mo ran ti oro enu olohun olohun lo so pe won o saanu fa won ton o saanu fun a je pe mi ti mo nsoro ni ikan ni West Radio 89.3 FM isola ati gbogbo eyin te lori ofe lati mo gbo mi kaakiri origun mererin agbaye anu lari gba be ni baba mi o ke lo gba kata lowo alakiti loju re ba mo o gba ponpo lowo ni ponpo o fi form oni ponpo lori popo ko to ni ponpo gbodo soro ti o gbodo gbin abisire olohun olohun oba mi ibare lo je ni egbe ori yin soke eyin enu ona ka gbe yin soke eyin lekun ayeraye oba ogo lo fe wole en bere pe ta ni oba ogo na oluwa to le to si ni agbara ni Oluwa to ni agbara ni ogun egbe ori yin soke eyin enu ona ka gbe yin soke eyin lekun ayeraye oba ogo lo fe wole o ta lo ba ogo yi Oluwa awon omo ogun o na lo ba ogo

0: tọ ẹ ka lẹ o ni gbogbo bi ti afẹfẹ ikan yi nfẹ de mo kiyin lọkan e mo kiyin lobin mo ki ọmọde mo ki agbalagba aku isinmi ọjọ oni e je ki n gbadura yi pe bi Jesu olugbala ba fa bibo re seyin atemi ateyin opo re ona la se loke pe nkan oni se mi mi nkan oni se mi tin na wa gba ni adura pelu agbara ejodo agantan olorun yo fi isinmi fun okan gbogbo wa to se alafia mo tu ba yin lale tun ni ode odun bi se alafia lewa keke bi emi na se wa mo de o lugbe mi ga mo de o omo omo tosho mo de radio apostle yin na ni kin arogbo lo bi eni rogo olu omo ya adua na ni kan lekun yin kokoko isola mo gbero yin ayode fun yin orin emi le to ohun iroyin ayo ni
1: ati rakorin to tin baba ti ko leyin baba mo
0: orin emi o na ni atirin ajo emi pelu orin
1: ati rohun elu
0: irin ajo emi eyi tanrin pelu orin lorúkọ gbogbo àwọn tájọ mú ètò ọ̀hún wá ṣe tígbọ̀ yín látòrí àwọn aláṣẹ ìkànnì tá a wà yìí àwọn ọ̀gá lọ́gà ní abala ìka kọ̀ọ̀kan samuel adelere ònìyàn lọ́wọ́ bọ́tìnì fún sàtá wà yìí àti gbogbo àwọn tájọ mọ́ dàṣẹ́ da ọ̀pọ̀lọpọ̀ lórí ètò tòní tí gbogbo ẹ̀ tí ó fi máa lọ ní ìṣerere wẹ̀rẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀ lórúkọ àwọn èèyàn yìí ó ní èmi olùgbémigà ọmọtọṣọ your radio apostle is here again orí ẹ̀mí lè tó ó yá ẹ̀jẹ̀ àjọgbọ́.

sọ̀rọ̀ lẹ́yìn agbára ẹ̀mí mímọ́ àwo ní agbára mímọ́ ẹ̀mí mímọ́ dákun pé wàwọ̀ bá a ṣe ń lọ nínú ìrìn àjò orin ẹ̀mí ẹ̀mí ọ̀run dákun sọ̀kalẹ̀ wá kó darapọ̀ mọ́ wa tọ́ ìrìn àjò ẹ̀mí pẹ̀lú orin ẹ̀mí ó bẹ̀rẹ̀ bá a ṣe kọ̀wé rẹ̀ lálẹ́ tòní o sẹ́yìn ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fúngbà àkọ́kọ́ ni níbi gan láti mọ́ yànnàná tá a mọ́ ń ṣàlàyé níbi gan láti mọ́ ń ṣe àgbéléwọ̀n àwọn orin ẹ̀mí lọ́kan ọ̀jọ̀ kan torí bá méjì kọ́ a fẹ́ ká mọ̀ dájú ni wípé bá a bá ń sọ̀rọ̀ nípa orin ẹ̀mí ohun tí ò lè kú ni àlẹ́ ilẹ̀ gbọ́dọ̀ mọ̀ kẹ́ tún túmọ̀ dáadáa wípé orin ẹ̀mí ò lè kú ohun tá a bá pè ní ẹ̀mí iye ni torí pé ẹ̀mí tá ẹ̀ ń rí ohun gangan ní sọ nídìí ààyè ẹ̀mí ọlọ́run ní ṣiṣẹ́ nínú orin tá a pè lórin ẹ̀mí ló fi jẹ́ wípé nígbà tẹ́ bá gbọ́ orin ẹ̀mí àwọn ìyanu a máa ń farahàn nínú orin ẹ̀mí lẹ́ẹ̀tì máa rí àwọn èdè tí ń jà bí wọ́n bá ti ń kọrin ẹ̀mí àwọn aláìsàn wa máa ń sùn ẹ̀yin ò ka bíbélì yín ni sẹ́yìn ti gbàgbé ọba yẹn lọ́jọ́ sí ni tó ní ẹ̀dákan ẹ̀ lọ bá ń wá kọrin ẹ̀mí wá nígbà táwọn nǹkan kan àtàwọn nǹkan kan mọ̀ tó ti wá fẹ́ mọ lọ ní ìlànà ọ̀nà ọpọlọ ẹ̀yin o àmọ́ ń gba wọ́n gbé àwọn olórin ẹ̀mí dé ṣe rí pé iṣẹ́ ìyanu ṣẹlẹ̀ ẹ dákun bẹ́ẹ̀ bá ti mọ agbára tí ń bẹ́nu orin ẹ̀mí ó mọ̀ ń ṣàlàyé fún yín díẹ̀díẹ̀ yìí kẹ́ ẹ àtètè mọ gbámú bẹ́ẹ̀ bá rí orin tí ń jẹ́ orin ẹ̀mí ń tòótọ́ àwọn àgàn bí wọ́n bá gbọ́ ọlẹ̀ ayọ̀ a ṣe mọ́ sọ́nù wọn èmi ń sọ fún yín ohun tí mo mọ̀ ni bí èèyàn bá gbọ́ orin ẹ̀mí afọ́jú a mọ́ ríran ẹ̀yin ò tí ì rí bí wọ́n ti ń kọrin ẹ̀mí fún àwọn aláìsàn wọ́n ti lo gbogbo nǹkan tó yẹ wọ́n lò wọ́n ti gbé gbogbo ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé wọ́n bá ní ẹ̀dákan ẹ̀ lọ bá wa wá orin wá ẹ wá kọ́ sí lórí àkẹtì tó wà yìí orí àkẹtì àìsàn wọ́n bá gbé kinní ọ̀hún wá tí wọ́n fi ń kọ orin wọ́n kọ́ sí létí ṣé kí n má tàn yín ní kété ní wàrà ṣe ṣà ló gbé àkété rẹ ìléyà o ara ti yá ni iṣẹ́ tó rin ẹ̀mí ń ṣe nu bá a bá ń sọ̀rọ̀ ń pa orin ẹ̀mí níbi wọ́n ti ń korin ẹ̀mí wọ́n gbé òkú débẹ̀ pẹ̀lú pósí agbára kan wọnú pósí lọ kòkó sì fòdìdé ó di àlàyé ọkàn ẹ mọ nǹkan tí orin ẹ̀mí fi yàtọ̀ sí àwọn orin ni ẹ̀mí yẹn gangan ti ń bẹ́ńbẹ̀ ni bí wọ́n bá ti kọ́ gbogbo tó ti dòkú ní mọ́ ń gbà yìí káì mo ń sọ ìjìnlẹ̀ fún yín lálẹ́ tòní bẹ́ẹ̀ bá sì gbámú ó ti yé yín tán nìyẹn ìjẹjẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ti gbàdúà ó ti lórí òkè ó ti lọ pẹ̀tẹ́lẹ̀ wá dàbí wípé àdúà rè ò gbà wọ́n bá ní ó gbìyànjú orin ẹ̀mí wò èyí tá a fi ń kí ọlọ́run èyí tá a fi ń sìn tá a fi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run èyí tá a fi ń fi ìmoore ọlọ́run hàn àwọn orin èyí tí ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ sẹ́yìn ò kàwé bẹ̀rù ni ó ní ìgbàgbọ́ ni ìdánilójú ohun tá à ń retí ó dá yín lójú ẹ̀ ń retí rẹ̀ ẹ̀ tí rí o àmọ́ ẹ ti ní ìdánilójú ìjẹ́rìí ohun tí ẹ kò tí rí ẹ̀ tí rí gbà àmọ́ ẹ ti ń jẹ́rìí
bene iru awon rin yen so ti ye yin eyi to je ti orin emi en tin bere nkan lowo Olorun to wa dabe wi pe adua re ke ti igba to ti erin orin emi oni iyin bo enu mo wara sesa la ko le lowo to seyin fe mo idi na be mi ati yin ba di orun orin la o lo ko me eni bo mo se mo se mo ti lo ri ni e oro Olorun lo fi ye mi oro Olorun se re be ni ati ami ni eh Olorun o le paro oro re gangan ni ohun gangan o tu a gbe oro re ganga joruko e lo seyin o mo ni bi pe awon angeli kan won yi te baba ka e gbo ni ti won ko ni mimo mimo ni agbara nbe ninu orin emi ko si le ku awon ti nko lele so pe won to nkan mo be ni amo se kin wa mo tan yin tori ise t'Olorun fi le awa lowo awa fi wa gba keke bi ise gangan lati ma sawari awon olorin emi aye odi oni wi pe iran won gan o gbodo ku bi iran won o ba ti ku ise Olorun tesiwaju na nu bi ise Olorun ba se tin tesiwaju iyin re n gbile kaakiri agbaye na ni bi iyin re ba se tin gbile kaakiri agbaye a je wi pe ko okunkun o ma parada tori pe imole ti wole bi imole ba se ti wa wole igbala denu bi igbala ba ti wa de o digbere fun iku bene e wo bi mo se roro n bi gbolohun gbolohun bi oro lati inu emi ni to awon olorin emi a bere si ma gbo awon titun tori pe awon kan won pada gbe awo kan jade ni kope kope yi pẹ̀lú àtìlẹ́yìn ilé iṣẹ́ wa West Radio 89.3 FM. Ẹ rí pé ó ti tó ọjọ́ mẹ́ta tí mo ti ń sọ fún yín. Bẹ́ẹ̀ni ìbámọ́ jẹ́ bẹ́ẹ̀ mi ò bá ti sọ fún yín. Ẹ ti mọ̀ wípé bá a bá ti sọ bẹ́ẹ̀ náà ni yóò rí Ọlọ́run ni. Orin ẹ̀mí tí ń bọ̀ yìí yóò mi àgbáyé o. Pentecost experience, upper room experience with gospel musicians. Àwọn t'Olorun ti pèsè fún ìran tá a wà yìí láti mi àgbáyé láti pàṣẹ orin ẹ̀mí. Olorun ti ṣe wọ́n, ó ti ṣe wọ́n jiná. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, inú agbada Olorun ni wọ́n wà. Ibi t'Olorun ti ń ṣe wọ́n. Nígbà tẹ́yìn náà bá wá gbọ́ orin ọ̀hún tí ó jáde lẹ́nu wọn. Afaigbóni, oníṣẹ́ ìyanu ò ní ṣẹlẹ̀. Afaigbóni, làwọn èdè yẹn ò ní já. Afaigbóni, ní ìbùkún ò ní dé. Bẹ́ẹ̀ ni, gbogbo ilé ni yóò máa gbọ́. Gbogbo ìjọ Ọlọ́run ni ó máa gbọ́. Àwọn t'Olorun yà sọ́tọ̀ láti lò fún ìran tá a wà yìí ni. Ẹ lọ bèrè dáadáa o. Bẹ́ẹ̀ bá ti rí rí kẹwa sọ fún mi. Bẹ́yìn bá ti rí ilé-iṣẹ́ rédíò kan tó ṣe àgbékalẹ̀ ohun tá à ń sọ yìí, ẹ dákun ẹ wá sọ fún mi. Ilé-iṣẹ́ West Radio 89.3 FM. Òun l'Ọlọ́run fún ní ìran ọ̀hún. Ilé-iṣẹ́ rédíò àkọ́kọ́ nu. Èyí tí ó mọ kó àwọn olórin ẹ̀mí pọ̀ ní ìlànà àjọkọpọ̀ iron sharpens iron, two are better than one. Bẹ́ẹ̀ ni orin ọ̀hún ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ ti ń bá mi rìnrìn àjò ẹ̀mí yìí láti bi àwọn ọjọ́ díẹ̀ sẹ́yìn, ẹ ti rí pa ti ń fọn rere rẹ̀.
mo ti bi opolopo olorin emi wa sori eto yi awon ti o kopa ninu ta nso yi eyin na ti gbo e ti gbo orin enu won awon ni won a ma salaye fun wa loni won o si ma fi orin won ti ni di o ye je kin se bayi kin bere latori alejo mi ti mo gbe wa ni jejo Garment of praise. Awon ni ipeni jara. Sebe gboro enu won ni jejo. Bene. Ama ebon be o. Awon baba nsoro nipa ebon. Olorun yo dare fun won. Oya garment of praise. Holy one mo fe lo baye. Oya egbo bi won se ko. Garment of praise.

Iṣẹ́ agbára tó ṣẹlẹ̀ ní ìyàrá òkè lọ́jọ́ sí yóò padà ṣẹlẹ̀ láti pàṣẹ àwọn olórin ẹ̀mí. Garment of Praise ni ó kọ ilé yìí o. Ṣẹ́yìn náà ti gbọ́ bó ṣe lọ. Ó yẹ jẹ́ kí n ṣe báyìí kí n tún pa ìlú ọ̀hún dà. Ẹjẹ́ kí n dé ọ̀dọ̀ Evangelist Mrs. Abimbola Odeleye Epsiba. Àwọn náà ń wà lára àwọn tí ó kópa nínú orin agbára yìí. Ó yà ọ́ Evangelist Mrs. Báwo làwọn ṣe kọ́ tí wọ́n? Ó yẹ gbọ́.

Èyí tẹ́ ń gbọ́ yìí láti ẹnu evangelist Mrs. Abimbola Odeleye Epsiba. Ṣé mọ̀ pé mo ti sọ fún yín pé àwọn tí wọ́n máa kópa nínú orin ẹ̀mí yìí wọ́n máa ṣe olórin àná.

Oye, jẹ́ kí n bomila kí n padà sọ́dọ̀ Pastọ Oladeji Ife Jesu. Àwọn ni alága fún gbogbo ẹgbẹ́ olórin ẹ̀mí lórílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka ti ìjọba ìbílẹ̀ Olúyọ̀lé èyàn Seaman. Pastọ Oladeji Ife Jesu. Ẹ tún gbọ́ bí wọ́n tún ṣe kọ títí wọn náà.

0: àwọn orin tí ìyẹn ń gbọ́ láàárọ̀ kùtùkùtù tí fi ń gbàdúà sórí rẹ̀ sáyé rẹ̀. Evangelist Olaniyi Rasheed àlòkọ ilé yìí Big Knee. Ọlọ́run dákun mú èmi náà kúrò náà tó bú mú mi lọ sáàfin bó ṣe ṣe fún Jósẹ́fù. Ẹ̀yin náà ń sọ ti yín.
1: Àìsàn àkúra ṣùgbọ́n ọkùnrin kan bẹ létí odò yìí.
0: Ṣé ẹ̀yin náà ti ń fìlì ẹ̀ àwọn orin tẹ́mọ̀ retí? Ṣé ẹ ti ń gbọ́ ohùn láti ẹnu àwọn olórin ọ̀hún? Kẹ́ ẹ mọ́ lọ rò pé bóyá àwọn olórin tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Àlá sọ fún yín ṣẹ̀ wípé orin ẹ̀mí ò lè kó, àwọn kan ní àwọn ọ̀gbọ́n mọ́. Wọ́n nítorí náà kò sórin ẹ̀mí mọ́. Oní ẹ̀mọ́ sọ bẹ́ẹ̀ mọ́, orin ẹ̀mí ń bẹ̀. Bẹ́ẹ̀ bá láwọn tí ń kọ́ ni ò tó nǹkan, mo lè gbélé òun, mo lè gbà pẹ̀lú yín. Àmọ́ pé wọn ò ṣe òun, àwọn sì wà wọ́n pọ̀ dáadáa. Evangelist Olaniyi Rasheed Big Knee, àwọn ni wọ́n kọ eléyìí. Ó yà jẹ́ kí wọ́n tún ṣe báyìí, ẹ tún lọ gbọ́ stáìlì míì. Àwọn tí wọ́n jókòó ní yàrá òkè láti kọrin. Ẹ̀yin evangelist Yemi Oladipupo rẹ̀ ó, Big Daddy. Yemi Afila. Tọ́, báwo làwọn ṣe kọ tiwọn? Ẹ gbọ́ ilé náà.

0: aláwọn tí wọ́n jókòó láti kọrin àkọpọ̀ yìí àwọn tọ́lọ́n ti ṣe tí wọ́n ti jìnà ni bàbá ń sọ nípa ẹ̀bùn ẹ̀bùn ń bẹ bàbá ń sọ nípa ẹ̀mí sí ẹ̀mí ọlọ́run ń bẹ mẹ́ à ń ṣe bí mo ti ń gbé wọn wá sórí ètò yìí ẹ̀yin náà ti ń gbọ́ ìfọ̀rọ̀wérọ̀ láàrin wa o ṣẹ̀ṣẹ̀ nílò kí n tó máa sọ lásọjù èyí gan ni wọ́n ń pè ní àpàlà gospel gbogbo ẹ̀bùn pátápátá láti ọ̀dọ̀ ọlọ́run ló ti wá gbogbo àwọn style yearns of music ọ̀dọ̀ ọlọ́run gbogbo ẹ̀ ti wá ọlọ́run ló ṣe ni ọlọ́run náà là á lò ó fún ó yá ẹ jẹ́ kí n ṣe báyìí kí n tó lọ sọ́dọ̀ àwọn tí wọ́n tó mọ kópa evangelist adeniji ọmọ arúgbó láíláí àwọn náà wà lára àwọn tí wọ́n mọ kópa nínú orin ẹ̀mí ọ̀hún evangelist mrs adeniji ọmọ arúgbó láíláí báwo làwọn ṣe kọ́ tí wọ́n ó yẹ gbọ́
1: Ọba tó gbàdọ̀ máa lẹ́ ọba.
0: Kàbíyèsí.

0: àwọn òṣè gbámú wo lórí ayé àti ọrùn alápálá tó sáyé ró.
1: Èmi kan ti jó lọ. Ó yẹ jẹ́ kí n ṣe báyìí kí n lọ sọ́dọ̀ evangelist Olúdáre Adébọ̀wálé Iyọ̀ẹ̀mí Salt of a Spirit. Àwọn náà wà lára àwọn tí wọ́n mọ̀ jókòó láti kọrin orin alágbára tá à ń sọ yìí níbi tí Ọlọ́run tí ó ti mọ ṣiṣẹ́ ìyanu Salt of a Spirit Iyọ̀ẹ̀mí evangelist Dare Adébọ̀wálé. Ó yá ẹ̀gbọ́n báwọn náà ṣe kọ́.

Bàbá ìwọ́n ti ń kọrin ọjọ́ ti pẹ́. Evangelist kòpẹ́kòpẹ́ ẹ̀ la sọ̀rọ̀. Mo wá ran mi létí ọjọ́ wedding wọn. Apostle ẹ̀ ti gbàgbé ni pẹ́yìn lẹ wá kọrin. Dín táwọn ṣe ń jọ sí ọmọ àkọ́kọ́ òun ló mọ̀ tí ń gírájúẹ̀tì yìí. Mo ní kábíyèsí olódùmarè. Nìkan ní àpọ́sù sẹ́yìn náà ń kọrin.